0: lọ́jọ́ sátọ̀dẹ̀ ó yá ẹ̀gẹ́dẹ̀ nínú lẹ́yìn fún wa tọmọ rẹ̀ ẹbí ọpẹ́ bọ́lú àwọn olúwa
1: nítorí tí àdùn rẹ̀ dúró lẹ́yìn
0: gbogbo ènìyàn pariwo gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ inú mi dùn láti wà lórí afẹ́fẹ́ pẹ̀lú gbogbo àwọn tó ń gbọ́ mi lẹ́nìí wòlíì yín bàbá alábìyẹn ọmọ sọfọ́ kẹyẹ mọ́dẹ̀ jẹ́pì ló ń sọ̀rọ̀ lórúkọ jésù èyí máa dára o tó bá sì ń jòkó àbó òsù ó ti rẹ́dì wọ́n kà má gbọ́ra rẹ̀ gbogbo ilé pariwo mo fẹ́ ìbùkún ńlá lẹ́tà promotion àánú tó yarantí kẹ́díta láàrín owó okòwò àlàáfíà pípẹ́ àṣeyọrí lórí ọmọ oúnjẹ ọmọ ire léraléra ire lemọ́lemọ́ kí gbogbo ayé máa yọnu síyàn èsì ayò tó ti ń retí tipẹ́tipẹ́ mílíọ̀n mílíọ̀n kágbádùn ìyàwó dọjọ́ alẹ́ kágbádùn ọkọ dọjọ́ alẹ́ káríre ọmọ ẹni nílé aláàyè kíṣe ọmọ ẹni kò ṣojú ẹni pààrẹ yóò wọ́n àrí ànúgbà ó yá ìwọ náà máa rá ànúgbà jacob rí ọmọ ọmọ rẹ̀ ephraim àti mọ́dẹ́sẹ̀ wàá rí ọmọ ọmọ rẹ̀ nílé alàyè ẹsẹ̀ rí di ayaba ọmọ rẹ̀ máa di olú ọmọ david jẹ́rìí nínú jésù wàá tara ọmọ yangàn wọ́n ní yọwọ́ rẹ̀ nínú àwọn oúnjẹ ọmọ rẹ̀ o àtú ọsílẹ̀ lábẹ́ pẹ́pẹ́ fi yàgbá yẹ àgádọ́gọ́rọ́ tá a fi ti wọ́ àti ọmọ rẹ̀ olúwa iná tó dàbí pápá ọkọ tó ń jó kò ní ju àwọn ọmọ wa o ayé lúgọ ayé òní gẹ̀ẹ́tì ẹ tọmọtọmọ o ẹ ò ní rọgbọ ẹ bá mi pè lórí àwọn ọmọ yín o wọn ní wàásù ẹkú ìrọjú nínú ilé yín o ẹni tí kì í kí ọ kò ní fọ̀fọ̀ mọ́lẹ̀ rẹ ọ̀rẹ́ àgbọ̀rọ̀dùn kò ní yọ ọ tọmọtọmọ o ò ní di àga alẹ ò dẹ̀ ní dàgàn só gangan ẹ máa ṣàmì kílẹ̀ kẹjẹ kó gbọ́ lórúkọ jẹ́ tọmọ òní dójú ti ọ o ìdí ọ̀pẹ kì í wọ́wẹ́ òní wọ́wẹ́ tọmọtọmọ ayé òní fọ́mọ rẹ ní kì í dí ọ̀pẹ rò níbi tí ẹsẹ̀ ọ̀kadà kì í dẹ́ wọ́n ní mẹ́jọ ọmọ rẹ lọ bẹ̀ ọmọ rẹ òní tí aṣọ ayé mọ́lẹ̀ ìdí òní dánilẹ̀ yín o àṣírí òní tú òní rọ́gùn kíkẹ́ kú ìtẹ̀mọ́ra nínú ilé yìí o ayé òní bọ́bọ̀ tàfọ̀sẹ́ náà ràn wá lọ́sù yìí o ọmọ akọ́lé fún ọ ara mọ́tò fún ọ ọwọ́ ọmọ rẹ máa tẹ̀kú ìdá ayé òní fọmọdé olóró ọmọ rẹ òní fọtásọ rẹ ẹni tí ò fẹ́ rí ọmọ rẹ ìdájọ́ débà lónìí a ò ní fọ òṣìṣẹ́ ayọ̀ gbogbo ẹni tó ń là kọ́kọ́jọ́ ló wá tù ọ́ nínú o gbogbo ẹni ẹbí pa ọlọ́run yóò jọ yín o ṣe àánúfẹ́ nìkan lẹ́nu ìwọ náà máa rá àánú gbà ẹ̀gà tí nínú bí ọmọ aráyé lórí rẹ yóò di ohun gbàgbé ọ̀rọ̀ rẹ ò ní yí wá o ẹ kò fáyọ̀ nínú ilé yìí ọ̀rọ̀ yín máa dayọ̀ iyọ̀ yín ò ní dòbu ayé ò ní fomi ṣe ọmọ rẹ lọ́wọ́ o ẹ ló ṣaṣe yọrí lórí ọmọ yìí o ní rogun àmì kẹlẹ̀ lórí àwọn ọmọ àtọmọ ọmọ rẹ ìmọ̀lẹ̀ ọmọ rẹ yóò hàn fún aráyé rí o lónìí agbà yín lọ́wọ́ bìlísì adáríjì yìí tilétilé ẹni tó máa ṣírí ayé kò ní kọ́ ọmọ rẹ lọ́gbọ́n o Matthew chapter 6 verse 11 olúwa yóò fún ìdílé yín ló jẹ ọjọ́ lẹ́ni o Matthew chapter 6 verse 12 o ní rogun ẹ̀dánwó àti ìdánwó o Matthew chapter 8 verse 8 lórúkọ Jésù ọ̀run mú aláradá o tàbí pẹ̀lú ìgbàgbọ́ òkè sí ònìrè òní di ahoro ẹkún Jeremiah chapter 5 verse 20 olúwa ní gbàgbé ẹnikẹ́ni wa o ayọ̀ ọkàn wa ò ní sọnù ẹkún Jeremiah chapter 5 verse 16 adé kò ní sí lórí ẹnikẹ́ni wa o àdúrà bí ọmọ pọ́nbẹ́lẹ́lẹ́lẹ́ yìí ọmọ rẹ ò ní tatẹ́rù nípa ọlọ́run ò ní kọ̀ sílẹ̀ bíi ti sọ̀rọ̀ ẹkún Jeremiah chapter 3 verse 55 nínú wò jíjí ayé ọ̀run yọ ọmọ rẹ kúrò níbẹ̀ ẹkún Jeremiah chapter 3 verse 58 olúwa yóò jà fún o ojú ọmọ ò ní pọ́n èyí lágbára o wọn ò ní gé ẹ̀mí ẹmọ rẹ kúrò o omi jẹ́ gbígbóná kò ní jábọ́ lójú rẹ lórí ọmọ rẹ o inú lọ̀rọ̀ wà ayé ò ní bínú bá wa jà tọmọtọmọ o rò pé ó yẹ kó o ṣàmì eléyìí dáadáa tọkàntọkàn ìrẹ̀kẹ́ rẹ kò ní kó oúnjẹ ọmọ o orin ẹ̀sìn látọ̀dọ̀ tán yóò padà díjọ́ fún wọn àtọmọ rẹ ohun ayé bá sọ ni làwọn fi bú ni bọ́dọ̀ lánì àdúrà rẹ máa gbà kẹ́sì tó dé àdúrà rẹ lọ́sàn-án lóru lórí ọmọ àtìdílé kò ní gbé ẹ yẹ ọwọ́wọ́ tó bọ̀ lọ́rùn lẹ́rẹ̀ ó yẹ jábọ̀ ẹ kú Jeremiah chapter 4 verse 8 ò ní rogun àwọn olójú dúdú òru nínú yàrá rẹ o ò ní rogun alárokiri o ká màmá olóore máa ṣàánú fún ẹlẹ́gbẹ́ ọ ní kọ̀díṣàn abiyẹ máa ṣàmì ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ lẹ́wọ́ ayé ò ní lé ọmọ rẹ kúrò láyé àkọ́bí ò ní mọ̀ọ̀ṣì ò ní dìgbẹ̀ wùdání ò ní di ẹ̀gbọ́n bẹ́ẹ̀ sọ́ẹ́ ò ní tọrọ aṣọ àbúrò ò ní tọrọ bàtàwọ́ ibi tí àbúrò rẹ ti ná owó ò ní ná ojú níbẹ̀ ẹ̀yin àkọ́bí ọlọ́run yóò fàyè gbà yín lọ́s su yo gbogbo wa a jere omo o awo omo wa ti tori elere ani ba yele dadi mami o ogun ni rakola wonu aye gbogbo wa o ani reti alaja mo re yo pada riran yo omo re wo lo su yo aba mo ko ni gbeyan ro omo re lo su yo won ni gbo mo wa lo seyin odi o oluwa yo se gbogbo ta ni fu lo su yi ninu mo fe da mo fe to loruko je ta ni se se gbe tomo tomo wa fowo tore wa fowo kole o ti wa ara moto yen lo si lo gbese olowo oluwa yo fe ri ku erin re ninu osu yi owo ma bowo lowo re o ogun kada kataka tori mi o dope ninu le yen wa fa yo je won mo lo si yo ikile yo gba yo ni wo lojuji osu yi o ma pe otomo tomo o osu yo osu ayo re ni osu alafia ni osu fokabale ni osu gbega ni osu olare ma le osu re rin re ni o olojuje ma bo dupe lo su yo onise owo ise yin dide eyin onise owo e lo ma ta were were ojo ebuku yo ro si ori gbogbo wa o osu yi a oni se ru aye a oni toro na a oni toro lo igu parent yi loruko jesus yo dara fun yin o aja mi ninu leyin adagbe ada so dopile ni o olore amuni gbagbe ila koja olorun ma gbe pade re o e ma wo wa je won mo yi o eru to nwo olorun yi ade ni waye ko bo gbe baba to se anu judisi yo se anu re o olorun to se ru wo kuro lori elizabeth yo se ru wo kuro lori re o ya ba gba ladua o ya wa ni ise gidi lati toju omo re e kun ni wa idile yin ko o ni di ari se meru re ninu osu yi o o ni ra ri fese si tomo tomo o ni ma fi aro kan kan re ni ti o denu lori omo omo ra o ni ra rin nu iwa tomo ra o ni ra rin ra ire wole ni meje meje fomo re o kede o ya kabo si ri ayo re kabo si osi je won omo re kabo si kore omo re jesu oluwa wa engineer ri ojo saturday ni ko je agbo
2: September 1st tawa si bi ojo tuesday lo bo si gbogbo 3 bedroom flat ni mo nlo bo awon omo mi won change gbogbo e si louvers ni won de change e si aluminium window gbogbo e patapata titi nu ile ati lekun at everything mo dupe lowo olorun
3: to mo ba saduru te so yen fun yin enikan npo mi omo ma toju iwo na dale
4: amen
3: ki be lohun rara so pe ma je won mo o
4: ma je won mo o
0: wa bi gbe eri keji si
5: lati bi 2024 ni mi ti sise kokan igba to wa di on the 10 ore mi kan lopa ni lo wa ni iyoyinbo le gba ki shop ohun ke lo ma lo pe lo janu e
6: ah
5: ah a o po
6: e wa nlo
5: ben sa
3: kan ni kan je fi odidi shop ato janu e boyin lasiri asiri yo ni tu
4: amen
0: ko ba mi gbe eri keta si
2: ọmọ mi ọkùnrin ló fẹ́ ṣe ìgbéyàwó tó fẹ́ fẹ́ ìyàwó ní ilẹ̀ Haúsá ní Jos.
3: Okay.
2: Wọ́n wá bu owó, wọ́n wá ní owó tí kí n dá owó ti tèmi gbogbo nǹkan tán fẹ́ra. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Ẹnìyẹn sẹ́ndì owó sínú àkáǹtì ọmọ mi. Mo wá bèèrè lọ́wọ́ ọmọ mi, mo ní kí lorúkọ ẹnìyẹn ó ní kò sọ fóun. Ó ní ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ran wípé kó fún òun ní 500,000. Ẹni tó sẹ́ndì 500,000 sọmọ mi ni kò mọ́. O ni mami re lo ni kawon ko fun e.
3: E de ran ni kankan si.
2: Emi o ran yan mo le owo yen fura mi mi o ti ri.
3: E wa meni to pada send e. Lo so very ka so pe. Pe o ma ga o.
4: Ma ga o.
0: Isi ojo Sunday yi si agbara ni. Mama service akoko ni kani ki ti sere. To ba tin bo an ka ji fun mantu yen ni ko ba mi mu wa. Ikata de ma fi break baba lobi ama mama amuli olowo lofe bole ni dale ma to wa ni sego ata logun se so fo olokada ko gbe lo si church awon mo pakeye cac ago ma padi gbogbo eniyan ti debe wa je won mo o ore ti to ni ti ka gbogbo eniyan jake jado ore mi o ni mo bojo mo ni gbogbo eniyan ma dale ni ko si ye to le fi ranse o atemi ati wo ani mo boji omo o olorun baba alabiya mo o
4: aye lo wa
7: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 77 14 la ko si 30 34 34 77 One four. Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
0: Abiyamo. A o ni mo boje mo.
6: 89.3 FM, your preferred wholesome radio.
8: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
9: Lati ikone konga agbomogbe gerege lago mefa idajilu.
10: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

tọ́ onílé mo bòdè kí n tó wọlé o ajá ò ṣùpá ni mí mo bòdè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀lú tí ò bòdè ó dẹran àmúbọ̀ṣà mo ṣí fìlà fún olódùmọ̀rẹ́ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ọba àkọ́dá ayé ọba mi aṣẹ̀dá ọ̀run ògbéni níjà kẹ́rù ó boníjà òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo aráalé lójú òjì kan lùkan pa òpa kan jí kan lùkan yè ọba mi arínúròdè olùmọ̀ràn ọkàn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ ṣèbí wọ ló gbèjà àwọn ọmọ ìsírẹ́lì ìjà lọ́jọ́ sí ló bá tọjú o fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ bọ adágún omi pupa kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ ẹ ìwọ ni lánàá ìwọ ni lónìí ìwọ ni lọlá bẹẹ ìwọ náà ni lọjọ ayé gbogbo ò tí ń bẹ káyó tó máa bẹ ọ wà nígbà táyé wà báyò bá sì tún sí mọ ìwọ náà ló tún máa bẹ kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ ẹ you are the God who is and you are the God who is to come kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ ẹ pátápátá ọlá pèrègede ògo ìwọ lakin nínú ilé òwò akin lójú ogun àrúdẹdẹ ọlá ọba mi àrúdẹdẹ ọlà aláàfin àjọbọ aṣúdẹdẹdẹdẹ bí òjò ọrọgọjígọ ẹkùn ọkọ òkè gbóló ìgbà nì tí ń gbé gbogbo ọrọ kọrọ ọmì kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ ẹ òun jẹ mímọ òun gbébi mímọ ò tó ń fi mímọ ṣàṣọbora bí aṣọ ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ òun tó fi ń ṣagbára yìí òye èèyàn ayé wàwàwàwà èèyàn tututu kò ṣeé tú ó dàdí tú iṣẹ́ olódùmọ̀rẹ̀ ṣèbí ìdáyé mo dáyé ò mo bálà lọ́wọ́ alábẹ tó kọ́ èmi ò mọ́ ìdáyé mo dáyé mo bárun lórí òbírun ó ṣe fòdé bẹ́ẹ̀ kò yé mi egungun ló fi rọmọ sínú aláboyún aláboyún oúnjẹ gbígbóná oúnjẹ tútù bẹ́ẹ̀ kò débi ọmọ ń gbé o iṣẹ́ rẹ náà ni olódùmọ̀rẹ̀ àdìtú ọba mi òkè kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé èyí ń ṣe kábíyèsí fún ìwọ nìkan aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé èyí ń ṣí fìlà fún òun fọba jẹ òtún rọba lóye tí ò ṣe bàbá lẹ tí ó bí ọ léèrè adàgbàmọtì adàgbàmọtẹ adàgbàmọtẹ wọrọkọ òun sọ gbogbo ayé lẹẹkan ṣoṣo bẹẹ kò sí síkíọrítì kan tí ń sọ olódùmọrẹ kábíyèsí rẹ ọlọrun kábíyèsí rẹ ọlọrun ọlọrun ọba mi ìbàrẹ ẹ ó ti di májẹmú ni o láàrin èmi àtiwọ ọlọrun àníṣẹ́ gbogbo ìgbà bá ti lórí ọ̀fẹ́ láti gbóhùnmí sórí afẹ́fẹ́ ọlọ́run ọba mi òkè ni wọ́n kọ́ kọ́ ṣèbà fún òun ó kì ọ́ lógúnlógún òun ó kì ọ́ lọ́gbọ̀n lọ́gbọ̀n òun ó ṣe ọlọ́ba àwọn ọba torí ibà méjì kọ́ ìwọ ni òkú tó gbé ayé mi ró ọba mi òkè tó lẹ̀mí mi kábíyèsí àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣí ìwọ ló ń tì í bó bá wọ̀ ọ́ ó ṣì tẹlòmí bó bá sì tún wọ̀ ó ti tẹlòmí ò mọ̀ sí bàbá lẹ tí ó bí ọ léèrè kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ẹ̀ láyà àjẹjọ nígbà mò ń dágbére lórí ètò yìí bò ní bó bá dò ní o ká tún jọ pàdé ẹ̀yìn alára wa ṣé kí n má tàn yín ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ mo dàbí àbáni ọlọ́run ọba mi òkè ló bá ń jà lóhùn tẹ̀ ẹ̀yìn kọ́ yìí láàrin ìjẹjọ sóní ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ní òjẹ́ kíjì ayò gbé wa lọ àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù àwọn kan ń bẹ wọ́n ń tọ̀rọ̀ kú fún wọn ni
lára àwa tá a kù sẹ́, àwọn kan fúnra lára tí wọn làwọn ń tọrọ kú fúnra wọn o, ẹ̀yìn wá ń bí mi léèrè pé bó ló ṣe jẹ́, bó ṣe jẹ́ kò yé mi ohun tó fi jẹ́ èmi gan mọ́, àmọ́ mo rántí ọ̀rọ̀ Ọlọ́run o, ṣebọ́ Ọlọ́run ló lóun ó ṣàánú, fáwọn tóun ó ṣàánú fún, àjẹ́ pé èmi tí mò ń sọ̀rọ̀ yé ní ìkànnì West Radio 89.3 FM Ìṣọ̀lá. Àti gbogbo ẹ̀yí tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Àánú la rí gbà o, ewúrẹ́ ilé ń wà lápáta mi bí kó kú ni. Àgùntàn ọ̀dẹ̀ ń wà lápáta mi bí kó rọ̀run ni. Ìwòtọ́ mẹ̀ẹ̀dá ayé ń wà àwòdì òkè, òní bí kó dá lápá o, orí ẹ̀yẹ ní kẹyẹ ẹyọ. Ṣèbẹ́ ni a fẹ́ la mọ̀, àwo mẹ́n tó fẹ́ ni. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́. Ó gbà pónpó lọ́wọ́ onípónpó, ó fi fọ́ọ̀mù onípónpó lórí pòpòpò. Tonípónpó gbọ́dọ̀ sọ̀rọ̀, tonípónpó gbọ́dọ̀ gbìn. À ń bèèṣe rẹ̀ olódùmarè. Ọlọ́run ọba mi, ìbàrẹ́ ẹ̀, ó yẹ máa gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ká gbé yín sókè, ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o. Ọba ògo ló fẹ́ wọlé. Wọ́n ń bèèrè pé ta ni ọba ògo yìí. Olóluwa tó le tó sì ní agbára ni. Olúwa tó ní agbára ní ogun, àní ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o. Ọba ògo fẹ́ wọlé. Ta lọ́ba ògo yìí. Olúwa àwọn ọmọ ogun, òun náà lọ́ba ògo. Tọ́, mo kí yín nílé o, mo kí yín lóko, mo kí yín lẹ́yìn òdì. Mo kí yín o ní gbogbo òbí tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé lóòrọ̀ tòní. Mo kọ́mọdé, mo kí àgbà, oyún inú àti àṣẹ ìdí. Gbogbo lọ́ba lọ́ba ẹ̀yìn ìjòyè ọ̀tọ̀kùlú ìlú pátá mo ṣe yín nípẹ̀lẹ́ o. Torí pé àdáṣe báyìí ní hun mọ̀, ìbà ò ní hun mọ̀. Ṣé àlàáfíà lẹ́wà? Gẹ́gẹ́ báwa náà ṣe wà lóòrọ̀ tòní. Àlàáfíà kọ́ mu àbáyín ọdí odò bí? Tọ́! Oye jájọ gbára kà sí dà. Kí ń dàbọ̀ àràbò ṣẹ̀kẹ̀rẹ̀, ó bẹ̀rẹ̀ sí pọ̀ ọ̀tọ̀ fún ẹ̀ẹ́lẹ̀ ní yọ̀yọ̀yọ̀. Àrọ̀ gbólóǹbí ẹni rọ̀gọ́ọ̀lù yín dé ọmọ ìyá àdúà ní kànlẹ̀kùn yín ni kòkòkò. Gbàgede òṣèlú ó balẹ̀ bí àràǹdẹ̀dẹ̀ lóòrọ̀ tòní o. Àtúntì gbẹ̀dé àgbé ká yín mọ́lẹ̀ o, gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹjá jọ wọkọ̀ òṣèlú Nàìjíríà yìí. Ẹ̀yìn torí bá méjì kọ́. Ṣé ẹ̀rọ́kọ̀ yìí ta kó sínú rẹ̀ yìí? Ẹ̀yìn ilé ò lè kú sórí àgbà mi o. Torí pé kẹ́nẹ̀. Ó tiẹ̀ ti ráwọn kan. Wọ́n ti wọnú kulu báyìí. Wọ́n ní stearin rẹ̀. Làwọn fẹ́ gbá mú. Ẹ̀fẹ́ mẹ́ tó fẹ́ gbá stearin rẹ̀ mú. Ẹ̀yìn ẹ sáà fọkàn balẹ̀. À sọ funfun wọn wọ̀ wá láàárọ̀ tòní. Áńgẹ́lì, ọwọ́ áńgẹ́lì wọn bá dé. Tọ́! Hey, olúgbẹ̀mí gan ọmọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọ Radio Apostle Ezeareke. Lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ọ̀hún wá ṣe ti gbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí. Samuel Adélèrè òní ọlọ́wọ́ Bọ́tìn àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹ káàbọ̀ gbàgede òṣèlú ó bẹ̀rẹ̀ bí a ṣe kọ̀wé ẹ̀. Ẹ̀ ń lẹ́ ń bẹ̀ òun ò jàre ẹ̀kú kalẹ̀.

0: So, emi mo ilu kan o. Ilu ti mo si n so ye. He yo a tele me ka lo ka jo rin ajo. O fere gege, o direre mo. Mo bale, si ilu arire monshe. To, enyara ilu arire monshe sala afia ni mo banyo. Ni ilu ti mo nso ye. Bi mo se wolu ye, ategun ti nfe si mi. O si ntutu. Lo. Be mo woton mo wo si. Ni ilu arire monshe. Mo ri pe ilu ye. Ilu to san fun wara ati fun oyinni. Ilu olola ni o. Ilu to logo. Ilu te eyan fi n toro ilu. Ilu te eyan be olohun oba wipe dakun. Seda mi sinu ilu yi. O ni ilu arire monshe o. Ha! E wa wo ilu ti mo nso yi. E wa wo oju ojo obe bo se da. Orun ran lasiko. Oye nfe nigba to ye o fe. Ojo nro nigba to ye ko ro. Orun ran nigba to ye ko orun ran. Amo bi mo se wo loye. Omode kan mo koko pade ni somi loju rete. Mo ni ki a lo de. Kene n pa omode lekun o ni ilu arire monse. Won o ti bere tan ni mo ri agbalagba kan to na to yo si mi. O na mo tun gbo mi loju ni. Ah. Ki a ni pa won lekun ninu ilu ye. Mo wa ro ninu okan mi pe ta lo ku. Ibere yi won o mo gba ti mo so si ta. Omode to saju lo leni kankan o ku o. Amo nigba tagba ti nbe leyin o da mi lohun. Oni se mo wa lati wa gba won ni. Ah. Ero Olorun ba mi. Won ni tori pe awon nilo olugbala. Keti soro yi tan mo ti mo yi pe nkan se won ni ilu arire mo se. O da na bo ba ri be. O ya sumo mi. Je ki n fi gbolohun po n fun po ki lo n sele ninu ilu igan. Nigba tara bi tenu boro eyin ko yi. Hey! O da ke eyan o jori ahun. E ni mo gba to mi o mo bo loju yin. Ni ilu arire mo se won mo ti wa lowa ti won o wa. Ni ilu arire mo se won wa loba won o ba won mo tun gbeyanju won rin sa ni ilu arire mo se de fona fon su won mo tori su ko wale hey adie won ti wa ba lokun ara orokun ara oradie mo o e wa wo won se bo mo alaso ni won. Iho, ni won mo rin bayi. O da won ra ki sa wo mo. Omo eleran ni won o. Nigba kan won la won ri egungun je. Se ki ma ton yin lasiko ta wa yi. Isakusa ni won sa je kiri igboro. Ohun te eyan o gbodo mo so ni won je o. Hey! Ni ilu ti n san fun wara ati fun oyin. E tiye wa moun to bere se pa eme gan le kone. Woma la wan ni ororo aje ni lu yi. Ah! Ororo aje? To je pe ilu to bati ni. Goma gbadun bie ranu suga loku. Wan lo ororo aje ni lu arire moshe. Wan ti ya mama pame ite. Kaka. kò sàn lára wọn. Ẹ̀yin kọ́ yìí, ń burú sí ni. Àfi ká ṣe lóhun ká dákẹ́ o. Bí n bá tẹnu bọ àwọn àlùmọ́nì ilẹ̀ èyí tọ́lọ́run fi jíǹkì wọn. Àkàkà tán ni, mélòó la fẹ́ kà nínú ẹ̀yìn ara bí? Ọ̀rọ̀ ìlú àríre mọ́ ṣe ọ̀rọ̀ tí ń pààyàn lẹ́kún ni. Ọ̀rọ̀ tí ń mú omi dé jáde lójú ọmọdé. Ọ̀rọ̀ tó dorí àgbà kó dò. Ọ̀rọ̀ tó so orí ọlọ́gbọ́n kọ́. Ọ̀mọ̀ràn ó wá di òpònú ayérada kalẹ̀ ní ìlú àríre mọ́ ṣe. Ẹ̀yin bèèrè pé ṣé wọn ò ní adarí ni? Wọ́n lọ bà. Ọba ni wọ́n mọ́ ń jẹ nílùú àríre mọ́ ṣe. Mo bèèrè pé kí ló kọ ọba yín o? Wọ́n lárí ni ṣe ni ló kọ ọba wọn. Sọ̀rọ̀ wọn ti ń yẹ yín ẹ̀yìn alára wa. Mo bèèrè pé ṣé ẹ̀ láwọn ìjòyè? Wọ́n láwọn ìjòyè náà wà kí a ló kọ ti wọn. Wọ́n láwọn gan ni àfàìmọ́ni ṣe ni. Ẹ̀yin alára wa sọ̀rọ̀ mi ti ń yẹ yín. Ṣé ẹ ní àwọn baálẹ̀? Àwọn ọkọ ìlú? Wọ́n ní wọ́n pọ̀ o. Àmọ́ àwọn ò mọ̀ wúlò wọn. Ó dà náà kí ló kọ ti wọn. Wọ́n láwọn gan ni àṣenitán bá ni dárò. Ọ̀rọ̀ wọn wá yé mi wàyí o. Mo á mọbi tógun gbà wọlé sí wọn lára. Tọ́! Àmọ́ àdúà kan mo rántí ṣe fún wọn kí n tó kò ń bẹ̀. Mo ní Ọlọ́run ọba ọlọ́jọ́ òní. Ọlọ́run tí ò dá ẹ̀dá fún yà jẹ. O ní arínúròde olùmọ̀ràn ọkàn. Ṣèbí èèyàn ń wojú, Ọlọ́run wọ ọkàn ni. Ọlọ́run ló mọ èèyàn tó dáa. Ọlọ́run ló mọ èèyàn rè. Ọlọ́run wà bá ń tari èèyàn rè sí yín. Nílùú àríre mọ́ ṣe. Àwọn tínú wọn dá. Àwọn aṣojú tó dá. Àwọn tó nífẹ̀ẹ́ yín. Àwọn tí kìí ṣe pé èrò ọkàn tí wọ́n ni láti rè yín jẹ. Àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọmọnìyàn. Ọlọ́run ó bá ń tari wọn sí yín nílùú àríre mọ́ ṣe. Ṣé ẹ wá rí gbogbo àwọn abojú tókítókí? Àwọn ọ̀bà yìí jẹ́. Àwọn oúnjẹkújẹ. Àwọn tó jẹ́ pé ara wọn nìkan wọ́n mọ̀, ara wọn nìkan wọ́n fẹ́. Bámú bámú mo yó èmi ò mọ̀ pé bí ń pọ̀ mọ ẹnìkọ̀ọ̀kan. Ṣé Bọ́lọ́run lolùdájọ́? Ìdájọ́ tó bá yẹ fóni kálukú wọn, Ọlọ́run ó bá ń ṣe fún wọn. Àwọn afẹ́a jẹmọ́fẹ́a yó. Àwọn afúnni lóko ìdí ọ̀pẹ sán. Nílùú àríre mọ́ ṣe, Ọlọ́run ó ṣèdájọ́ wọn. Ṣé wá rí gbogbo ẹ̀yìn ará ìlú àríre mọ́ ṣe. Ọlọ́run ó nu omijé yín nù. Ọlọ́run wà bá ń pa yín lẹ́rìn ayọ̀. Ẹ gbójú sókè ẹ jàre. Ìgbà ayọ̀ yín ló ti dé yìí. Ẹ̀yin ẹ wo ọjọ́ ọ̀la yìí. Ó mọ̀ dáadáadáa o. Nílùú àríre mọ́ ṣe. Tọ́! Mo tẹkọ̀ létí o Nàìjíríà yá. Mo ń lọ sọ́dọ̀ èèyàn tèmi. Ẹ rí pé mo ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé. Àwọn kan ti sọ pé àwọn ti ṣe tán o. Wọ́n yọ̀ǹda ara wọn tán pátápátá ni nítorí yín pé àní ọkọ̀ Nàìjíríà yìí. Àwọn ó gbà stiárìn rẹ̀ mú. Àwọn ò ní jẹ́ kó forí sọge. Bí wọ́n ti ń sọ fún mi nǹkan kọ́ gbàgbọ́. Ṣùgbọ́n gbà mo á rí ọwọ́ tó gbé wọn wọlé. Lọ́wọ́ funfun ni. Àwọn áńgẹ́lì ìyè ló bá ń gbé wọn wá lóòrọ̀ ọ̀tún ní. Ẹ tún bèrè pé ta mò ń sọ. Olóyè Lẹ́kan sọ nínú. Àwọn áńgẹ́lì ló bá ń gbé wọn dé láàárọ̀ ọ̀tún ní. Ẹ̀rọ Ọlọ́run bà mí. Funfun lẹ̀yẹ ń sùn. Ẹ lọ sójú òpó àtẹ Facebook wà. Ẹ rí aṣọ funfun ni. Ń wá ń taná. Ń taná gidigidi ni o. iru ofun fun ele emi o riri o oloye le kan so ni awon wo won tu da se le wa e da kun tori olohun e mo da kini nje
1: e seun atokun
0: e seun
1: mo ki ku ojumo
0: e seun
1: mo ki awon ara le ku ojumo
0: e seun
1: nkan temi ba mo
0: eyo
1: ba foju meji ri
0: okay
1: mi ma nsoro ba
0: okay
1: yi te wa laso kan tan na yi
0: eyo
1: aso kan se kini kan kini kini kan kini kan
0: se o tan
1: eh nkan ti ma so be eyin nu alon
0: oju e mi mo fi nwo
1: oju ara le mi ni o
0: ha se be gbe go jobo nu
1: so eh ma fi nwo ye Nigeria ni e fi wo atu pade
0: atu
1: atu pade
0: ori
1: ori
0: jobo Nigeria se tin do bayi o
1: lori oro alaso de
0: okay
1: emi o mo kan te ri
0: igo jobo nu ra
1: so eyin te so okan lo wo ko wo ko wa so eyin te wa
0: nkan temi ni
1: ben
0: ko ri nkan tara
1: emi fun ra mi oju ara mo ni ṣugbọn go yi igo emi ni o de nwo yi ojo ola Nigeria
0: ṣugbọn
1: to ba ti di pe ti wa ri aso iwo tan na yen eyin te ri na le ma salaye e
0: kabisi olodumare
1: so am Nigeria fe gbo
0: igo emi le nlo
1: ben
0: nkan temi lori
1: ben
0: ko ri nkan tara
1: ko ri nkan tara
0: e ti samu wa gbe oju nko
1: ah temi tara ni e
0: igo abara meji
1: oju otun
0: okay
1: emi oju osi ara
0: ara
1: ni temi tara ni
0: so
1: e koju
0: iru ogun ile on le mi fe nte mi
1: okay ke ba wo meji po
0: jo ma ri tara tori pe se ri laye yi
1: e yo godo su
0: mi aba se ri tara e yo godo
1: kan do bi oru la se yi eh fu de wa so ye mi na bi ya ma ni ka ba mi paro lens kan
0: okay
1: ibu ta ti ra lens ya pa osi ye ma ni ka ba mi fi na si te mi na so ma le ma ri
0: abi fun yin te mi temi tara ni no
1: teyin te teyin ti mo wo yo ti wa strong ju fun mi ebo je ebe ni mi e le ko foju kan bere re oju meji le fi e tin lo e le ke ko foju kan bere re awon to wa di pada to wa nda gba awon le wuya keji na se sugbon ta fe tese wodo
0: eyo
1: aye kese meji sodo ye kan so ese kan la ko fi ye odo re bo lo se ji to re ni bo fe le aye te tu afi keji bu tu bota
0: because
1: afi meji ko nu e
0: kabiso
1: to ba je kan na ni eni re lo na ara ma je lo re e ku oju wa to ku
0: e se o
1: ti ki e ra ni na mo ki yin o e de ku ajodun jeta awon la won ni ba e ki yan ku ti jeta sugbon bi oro ile de wa ko
0: akira
1: wa akira
0: o su ta ti e wa o su
1: minera ni o su
0: ojoju ma la mo ke wa
1: ti ti october 31 happy independence
0: mo ba ki enikan yin le je iranti
1: okay
0: mo ba ki enikan wi pe
1: happy independence
0: ni october 1 ni o o lawon o won so nu
1: se se mo Nigeria ni
0: omo Nigeria ni o te ba si ri lojo ti mo nso yi eh ode meta lo lo o lo de yoruba o lo de hausa o lo de yibo
1: ah o wa nsoro pe kini ke se Nigeria
0: e to si so mo mi daada ni
1: lo batan
0: ni mo ba ni aku odun o oni ta ni nso odun ah oni iwo to ti e lo si ode eya meta Nigeria yi so tu ye ko se mo bi mi le re pe
1: meta lo nso odun
0: o ti o yo un na ni oni si e se Nigeria oni Nigeria ni nso odun
1: o so o tan o to
0: oni se we so mo Nigeria
1: o mo ile de re ni patriotic citizen
0: nda mo wa bi le re to tenu boro
1: ore ye yin
0: ilekun
1: ore ye yin ore ye eh en ti o ba lagidi ro Nigeria lo gbe Nigeria bi wa en ba lagidi tọkàn ẹ le
0: kàbíyèsí
1: ló ń gbé nàìjíríà ọdún báyìí torí nǹkan tá à ń gbọ lọtún gbọ ló sì tá à ń rí lọtún rí ló sì
0: kàbíyèsí
1: ó tó bomi tútù kódà ó tó ju ice block sí yẹn lọ kán
0: ẹnìkan ní nàìjíríà ti dìnà òun
1: tá nàìjíríà ó dìnà yìí ta ló lè sọ pé nàìjíríà ò tí ì bíbélì ṣe máa ń sọ kì í ṣe nàìjíríà gangan ló ń ṣe wá nàìjíríà
0: dá
1: àwọn tó ń ṣàkóso nàìjíríà àwọn ló ń ṣe àwọn ọmọ nàìjíríà àwọn kan ló ń ṣe nàìjíríà lè fi nàìjíríà dé àkóbá bàbí lé ni o ìjẹta mo pariwo ẹ pé ní èmi yìí òun gbọdọ má gbọ gbàgede òṣèlú èmi torí àṣìṣe ìwádìí lọ alẹ ti kó dé a ṣe àmọlù ní ààhìn tó tẹnubọrọ tán.
0: ẹyin a dàbàrà bó ṣe kẹrẹ yóò sì bẹrẹ sí máa pọ ọtọ fún ẹ lẹ ní yọyọyọ láìpẹ yìí. Dagede òṣèlú ó ti bẹ̀rẹ̀ bá a ṣe kọ̀wé ẹ̀ o ẹ dákun onílé apá ọ̀tún ẹ bá wa ké sí onílé apá òsì kí ẹ̀yẹ̀ lé ó gbọ́ kó sọ fún toko káàdánà ó gbọ́ kó náà ó tètè. te loro fun obe. He, gudu doro, yoto opo lule, loro oto ne, ne kashaga. Lori oro oselu Nigeria ne, ako lati ese kuku, ako wo ipinle, awa parie soke lom pata pata. Wani amukun eru ewo o, oloke le unwo ewo sabe. Bioro eto itipu, odo 2027 unse nkan leko ni kokoko. Adije dupo, ni eka anjeka, ninu egbe o se luko okan. One wati yoshi bombo, elomi oni unwo se leye, tonu osopo unwo se tonu, oni kaluku wan, oni son to fe se. E wa dakun e jama bira wa lere, mo soro kan le kan. Mo ni olongon ba oke, oni kan ni nwo kan, e yan nwo ju o. In da mire e wa shore, on ta agdo la mo, on te yan fe se ko ye da kan. Se bin ti mba sofun e, on le do, in ti mbelo kan me ko ye yin. On loro anwo lo se lo wa, lori le ite Nigeria. Won la won o dogun o, awon o dogbon o. Koda, elomi bo ba de yo ni ewo, ita ba be ni kokan. Nise ni, won o gbe, eyin banki wa sibe o. De si mo kowo, ni, lotun, e mo kowo lo si. Awon a gbe banki si le yin. Ke sa le te ka fun won. Hey! Mo ni gudu gbe oro yo bo le loro to ni o. Ame eje n se bayi na, eje n sare da to mi die. Ka lo re se mi mo. Se ri ta ba pada de la gede oselu o n tesi waju ba se kowe e. E mo yin ko nbe o, e nle nbe un o jare. E ku kale.

0: tọ ẹ já mọ kìyín kù kalẹ̀ o jàre bẹ́yìn bá sì ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀yin náà ẹ bá wa rè ẹ káàbọ̀ sórí ètò gbàgede òṣèlú tọ ká tó lọ rèé ṣẹ́ mi mú lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ kan bí òwe bí àsámọ̀ àsámọ̀ bí ọ̀rọ̀ bí òwe mo ní ẹ ń sọ wípé amúkùn ẹrù ẹ wọ́ òkèlè ń wo ẹ wo ìsàlẹ̀ ṣèbí bẹ́ẹ̀ bá wo ìsàlẹ̀ dáadáa ẹ mọ̀ bí ogún gbà wọlé ẹ yóò àdákùn ẹjá wo ìsàlẹ̀ amúkùn nàìjíríà lásìkò tá a wà yìí ká lè mọ bí tó ogún ti gbà wọlé sí alára dáadáa bá a bá ní àfojúsùn fún orílẹ̀-èdè nàìjíríà yìí láti dáa kí ló yẹ ká roko mọ́ kí ló yẹ kó ṣe pàtàkì sí wa níbo ló ti bẹ̀rẹ̀ sí ní kàn wá gbọ̀ngàn ṣé kí n má tàn yín bẹ́ẹ̀ nìkan bá sọ wípé ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà kò nítumọ̀ àjẹgbóhun tá à ń pè ní ìdàgbàsókè orílẹ̀-èdè kò yẹrú ẹni bẹ́ẹ̀ ni bàbá ń sọ̀rọ̀ nípa ìjọba ìbílẹ̀ ibi orílẹ̀-èdè tó bá fẹ́ dàgbà tí ń bẹ̀rẹ̀ nú ẹ̀yẹn lọ sáwọn ìlú tí wọ́n ṣe dáadáa hùn ẹ lọ wo àwọn ẹsẹ̀ kùkú agbolé ságbolé ẹ lọ wò ó bó ṣe rí mo lóòrí ọ̀fẹ́ mo lọ ibì kan ẹnu ọ̀nà tẹ́ gbà wọnú ilé tiyín ọ̀dà wà ńbẹ̀ ní kòlòlò wọ́n da ọ̀dà síwájú bí ẹni wípé ojú títì ni wọ́n kọ́lé yín sí ló ṣe rí wọ́n á ò rí pé ẹ dákun níbo lágbolé wà ńbẹ̀ àwọn lágbolé náà ni onílẹ̀ sì dọ̀dà síwájú rẹ̀ yìí àwọn níbi a ṣe ń ṣe lọ́dọ̀ tàwọn nu nígbà wọn á mú mi dénú ìgboro gan mo ní kábíyèsí olódùmarè èyàn ò ní pé ìtumọ̀ ẹsẹ̀ kòkó ó jẹ́ wọn láwọn ibi tá à ń sọ yìí ẹyìn mo fẹ́ ti ìbéèrè kan sí yín olóyè lẹ́kan sọ ní bí ìdìbò ọdún 2027 ṣe ń kanlẹ̀kùn ní gbọ̀ngàn a ti ráwọn gómìnà kan tí wọ́n ti wá láwọn orílẹ̀-èdè lóríṣiríṣi láwọn ìpínlẹ̀ lóríṣiríṣi lórílẹ̀-èdè nàìjíríà yìí tí wọ́n ní tí ìjọba ìbílẹ̀ bò ẹ̀já bẹ̀rẹ̀ láti bi òmìnira nípa ìnáwó àwọn ìjọba ìbílẹ̀ pé kẹ̀yàn fún ẹ̀ lómìnira tábáwátá tó lóyìnbó ń pè ní local government autonomy àwọn ọ̀pọ̀lọpọ̀ alága kánṣù láwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí wọ́n dàbí dọ̀bọ̀dì yẹsà ni figurehead lolóyìnbó ń pè wọn dọbọdì yẹsà pátápátá ni wọn gbẹwù dání láàbámọ pé ọpọ wọn torí wípé wọn kàn wà ń bẹ ni kò ságbára kankan fún wọn àwọn gómìnà kan ní tó bá ti jọrọ ìjọba ìbílẹ o àwọn làwọn ò mọ gbé káwọn ilé ò kàn wà ń bẹ torí pé ọpọlọpọ ọdún wọn wọn àjò lóòótọ ọpọlọpọ iṣẹ ò yé wọn ẹ wá dákun bí ètò ìdìbò ṣe ń bọ lọọkan yìí ìjẹba bá rí gómìnà kan ẹnìkan tó lóun fẹ díje fún ipò gómìnà ẹjá mo láti ìpínlẹ ọyọ yìí gan ká bẹrẹ láti lé wọn ní lé báyìí láti kẹsànán òde ní ìpínlẹ ọyọ yìí tó wá jáde wá láti inú ẹgbẹ kẹgbẹ òṣèlú kan tó ní òun tóun ò gbàgbọ nínú local government autonomy pé káwọn ìjọba ìbílẹ kan wà lómìnira só yẹ kọ ọmọ ìpínlẹ ọyọ dìbò fún ru gómìnà bẹẹ.
1: Ẹ ṣe àtọkùn gómìnà kí gómìnà olùdíje fún ipò gómìnà kí olùdíje tó bá la ẹnu sọ̀rọ̀ tó sọ wípé òun ò gbàgbọ́ nínú local government autonomy ọ̀tá constitution nàìjíríà ni ọ̀tá nàìjíríà ni ọ̀tá àwọn ọmọ ìlú nàìjíríà ni
0: ọ̀tá ni
1: ọ̀tá hán hán
0: ká
1: bi mo se ma nso eye constitution wo lati oke o ye mi dada mo ti ka 320 sections ibe gbogbo awon schedule ibe wa ta mo ti ka to ye mi yeke yeke o ma nira ke to le ri ise kan bayi to je pe ijoba ti constitution to yan fun state government to de be state government kan o le se o je pe to won ba se ko se to le se mo pe se yan ma mehe o ma nira ṣùgbọ́n iṣẹ́ pọ̀ tí wọ́n kó sọ́run federal government bí iṣẹ́ ṣe pọ̀ lọ́run federal government náà ní iṣẹ́ ṣe pọ̀ lọ́run local government nǹkan tó mú ìgbáyé gbádùn èmi àti ń wá pàápàá jùlọ àwa táwa ní ẹsẹ̀ kúkú tó dẹ̀ bẹ́sẹ̀ kúkú náà ní kálukú wà tàbá pàdé ń gbòòrò ló jẹ́ pàwá ń gbòòrò tàbá padà sílé ní ẹgbọ́ sẹ́sẹ̀ kúkú nìyẹn local government lónìí

0: West lónìí, alẹ́ sin lọ́yẹ South West lónìí, ọjà òkè àdó South West lónìí, ọjà kílórúkọ mẹ́lẹ́gì tuntun ọ̀nà ife. Ẹgbẹ́ dá lónìí kò sí nǹkan tó kan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ àbí ká sọ pé kò sí nǹkan tó kọ́ kàn wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n àyọjú ràn wọ́n ti tẹnu bọ̀. Gbogbo billboard tẹ́ ń wò ń ta pátápátá digital ni analogue ni o. Wàláì local government ló yẹ kó ni. Kọ́ńtì constitution sọ ni outdoor advertising local government ló ní. Mo lè ṣe sọ bẹ́ẹ̀ pé iṣẹ́ ti pọ̀ lọ́rùn wọn. Gbogbo títí kò síbi tó wùn kẹ́ ẹ bá lè máa gbé tẹ́bájáde gbàrà lẹ́yìn títí local government lẹ́ kọ́kọ́ tẹ̀. Títí local government lẹ́ kọ́kọ́ tẹ̀. Kẹ̀tọ́ tẹ́ ẹ bá travel well márùn-ún títí federal government ẹ̀dẹ̀lẹ̀ wà nílùú kan fóṣù kan. Lóòótọ́ àwọn títí federal government wà tó gbà nílùú kọjá àwọn tó ó di pẹ̀lú ẹgbẹ̀rún tẹ̀ ń gbé. Tẹ̀bá ń gbé olúyọ̀lẹ̀ báyìí tọ́fíìsì wà lólúyọ̀lẹ̀. Ìrìn tẹ́ máa rìn ojú ìrìn local government àti state government lọ ìyẹn títí títí. Mo ṣe sọ kò sí nǹkan kan tó ń gbélé state government kò fẹ́ sí nǹkan tó gbé state government kò ló ń da sí i lóòótọ́ wọ́n ń ṣe títì local government ń da títì federal government ń da títì àbí kí ni mo wí. Wọ́n lè ṣe hospital lóòótọ́ ṣùgbọ́n ẹṣu tó wọ́n máa ṣe kò wá ní jail center èyí tó kàn wọ́n ní general hospital tó wà ládìí ọ̀yọ́ yẹn. Tó wà ń yé mẹ́tú kò tó yẹ kó bá state government nìyẹn kì í ṣe pé kí wọ́n adásọ̀rọ̀ health center. Pẹ̀lú bó ṣe wáyé important tó yẹ local government ti wọ́n. Ṣé o yẹ káwọn bọ̀dá àgbàyà fọwọ́ aláfọwọ́rà kan máa tẹ̀wọ́ wọn mọ́lẹ̀? I'm not making any reference to any state governor. But ìwọ tó bá jẹ́ state governor o tó jókòó lórí owó local government àbí tó fẹ́ díje tó ń sọ wípé autonomy ò tọ́ sí local government ọ̀tá ìlú. Ọ̀tá constitution ọ̀tá Nàìjíríà ni.
1: Ẹyin olóyè lẹ́kàn sọ ni. Sọ wá yẹ kí ọmọ Nàìjíríà kí wọ́n máa bi àwọn adíje dupò gẹ́gẹ́ bí gómìnà wípé ẹ dákun o. Bẹ́ẹ̀ bá débẹ̀ ọwọ́ wo lẹ fẹ́ fi mú ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ sọ yẹ káwọn ọmọ Nàìjíríà kan ó tiẹ̀ máa bá àwọn gómìnà wọn.
0: Ẹ ṣé tí a bá ṣe bó ṣe ká ṣe ṣe kò yẹ kí ọ̀rọ̀ ẹ kan gómìnà rárá. Ṣùgbọ́n pẹ̀lú ibi tá a wà lé ní yí báyìí nínú ìwé tèmi òun number one question tó yẹ ká bí wọn.
1: Number one question.
0: Torí tí kò bá sí òmìnira lórí ọ̀rọ̀ owó fún local government kì í ṣe pé Nàìjíríà máa lè ní àti bàdàn ọ̀rọ̀ ọlọ́run.
1: Ẹ tó bẹ̀ ń sọ káwọn ọmọ Nàìjíríà ò lè gbọ́.
0: Tí kò bá sí local government autonomy tó jẹ́ wípé kí owó máa dé ọwọ́ local government lódìdí bó ṣe ń bọ̀ yẹn Nàìjíríà kì í ṣe pé a máa lè ní àti bá dọwọ́ ọlọ́run. Kẹ́ ẹ bá lè mọ ibi tí ọ̀rọ̀ local government lè dé pẹ̀lú ọ̀rọ̀ owó. Ǹjẹ́ yín mọ̀ wípé ìdàkejì ìkọ́tí constitution sọ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Constitution Nàìjíríà sọ wípé torí pé nínú ìwòye tèmi constitution gan ti rí pé state government ò níṣẹ́ rẹpẹtẹ gidi lọ́wọ́. Àwọn tó níṣẹ́ rẹpẹtẹ gidi lọ́wọ́ ló wá jẹ gàba lórí iṣẹ́ ńṣẹ́. Ó ní owó tí ká fi ṣe àpèjúwe. Tí Ọyọ́ state government káfọ̀ọ́yọ́ state lawa káfọ̀ọ́yọ́ state government ṣe àpèjúwe yẹn tí Ọyọ́ state government bá generate 100 billion lábẹ́lé. Ìyẹn ni pé yàtọ̀ sí owó tí wọ́n lọ pín làbújá o gbówó tíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rí gbà lábẹ́lé ìdá ogún ẹ̀ kan tarẹ̀ sáwọn local government ni. Kàtí mo sọ yẹ yín.
1: Àpẹ́ọ́yẹ́.
0: Local government ni 20% owó tí local government bá generate àwọn lónìí. Local government lè generate ẹni tẹ̀ lónìí báyìí wọ́n ti kó gbèsè ọ̀dọ̀ state. Gbogbo páàkì owó tó ń wá láti páàkì ẹ̀ lókàgbọ̀ ilé kó máa gbà kó máa fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni.
1: Lọ́dọ̀ àwọn ọlọ́kọ̀.
0: Òní ẹyí union. Local government lè kó máa gbà owó yẹn lódìdí kẹ̀kọ́ kan state kẹ̀kọ́ kan federal. Gbogbo owó billboard tẹ́ ẹ̀ rí ń ta tán ní kíní kan state signage agency yìí. Local government lè kó máa gbogbo billboard tó wà ní Ìbàdàn South West àbí Ìbàdàn South West lè kó wọ ọwọ́ Ìbàdàn South West lè kó wọ. Ti oru to wa ni iwo road side egbeda agba ti e side northeast agba ti e ko se ri niyan ko kan ani se ni ibi ti constitution go mo pe state government o ni se to fe se pato pato owo te ba tun pase 20% e fi kin awon local government leyin sugbon nisin yi bayi 100% IGR state owo le sapo state won tun wa gbese le owo local government pe ibi ti kan ti wo wa fun Nigeria niyan. Kẹ́ ẹ máa wá wò ó, mo fọ̀rọ̀ kan ṣáájú ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀. Mo ní pé ká nípa ṣé bó yẹ ká ṣe ni kò yẹ ká máa sọ ọ̀rọ̀ yìí. Ìdí ni pé constitution ó ní pé kí owó state government máa bọ́ owó local government kó máa bọ́ sọ́wọ́ local government tààràtààrà. Nígbà tá a rẹ tó wà ń bẹ̀ yìí dé ààrẹ tó wà bẹ́ẹ̀ sọ wípé yẹn kínní kan fẹ́ gbé wọn lọ sí court ó ní mo ti ọdún bẹ́ẹ̀ mo bá jẹ́ wa ló ń jà ni mo bá jẹ́ òṣèré ló ń jà supreme court dẹ̀ sọ wípé owó local government yóò ẹ máa fún local government ẹ já sọ̀rọ̀ candidate kan wà lẹ́nu báyìí ọmọ ẹgbẹ́ ààrẹ ni tẹ̀gbìlẹ̀ ọ̀yọ́ yìí gbogbo èbú tó ń bú ṣe yìí mákindé èbú local government autonomy ni èbú yẹn dẹ̀ tọ́ ṣe yìí mákindé torí ó fi ẹnu já wáyà ẹnu ló kó ba débi tó dé yẹn tó fi ebu yẹn bu ṣùgbọ́n lóòótọ́ àti lòdòdó kò yẹ kówó yẹn dọ́wọ́ ẹ̀ owó tó bá dọ́wọ́ yẹn náà yẹ kó máa bèrè bẹ́ẹ̀ ló ṣe ná ká ní pé òkè ti send yẹn sí local government bí constitution ṣe sọ bí supreme court ṣe sọ ni kò ní dọ́wọ́ ṣe yìí abọ́sẹ̀ wá sí bí sàràfà fowó bú ṣe yìí bí ṣe òye tẹ̀wó mọ́lẹ̀ ẹ gẹ́tì pọ́ìntì mi ibi tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ gangan nìyẹn kẹ́ bá lè mọ̀ràn pé kì í ṣe bá ń sọ sọkúsọ ṣèbí october 2026 làwà yìí december 2025 supreme court tuntun jáde lẹ́yìn tó ti fi ẹjọ́ síta ní july 2024 wọ́n sọ ní december 2025 pé federal government yóò ẹ̀ ń tàpá sí àṣẹ wa wípé kí local government máa gba owó wọn tààràtààrà ṣùgbọ́n tí bàbá fi ṣe yẹn wọn kò fáwọn gómìnà àwọn gómìnà yà lọ sínú ẹgbẹ́ kan ààrẹ ló dájú ààrẹ ló dájú ààrẹ dájú lórí owó olówó owó tó pọ̀ nǹkan lẹ́ẹ̀kan àfi gbé nàìjíríà dé láti ẹsẹ̀ ilẹ̀ ni èyàn ti ń dàgbà lọ sókè yìí orílẹ̀-èdè olè bàlá tókè wà lẹ́lẹ́ grassroots báyìí lórílẹ̀-èdè tí ṣẹ́yìn tí orílẹ̀-èdè bá ń dàgbà tókè ẹ̀kọ́ máa gbọ́ gdp gnp kí òyìnbó burúkú tẹ̀lé tú lẹ́ máa gbọ́ torí pé ẹ̀ ní rí lára yín pé nǹkan ti ń da ṣùgbọ́n tẹ́ bá wà lé báyìí tẹ́ mọ̀ wípé tọ́mọkọ́ bá ní pé kinní kan kìnkìn mọ̀ fẹ́ yọ eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ pé kò ní lára kẹkẹrẹ gbé dé health center bó wá tọjú ẹ ọmọ fẹ lọ primary school lọ nàìjíríà yìí la wà tèmi jàǹfààní ẹ tẹbi tàbá wọlé primary ní secondary school báyìí ní bẹ̀rẹ̀ town báyìí wọn á dẹ̀ fún yín ní big note méjìlá lẹ́nu a kó fún yín textbook gan wa kó fún yín ní nàìjíríà kan náà ni èmi jàǹfààní yẹn ǹjẹ́ nígbà yẹn kẹ́nìkan sọ pé nàìjíríà ọ̀dà máa bí mi ṣe nǹkan ṣe ni mi ò ní àwọn òbí mi lára bí ẹ bá mi kówó skul mi ò ní àwọn òbí mi lára bí mo fẹ́ ra bàtà àbí mo fẹ́ ra ẹran ayùwé èyí tí màá fi kọ àkọwálé ni o èyí tí màá fi ka textbook ni mi ò béèrè owó tébù àbí ṣé àlọ́wọ́ wọn tẹ́yìn bá nàìjíríà ọ̀dà máa ní nǹkan ṣe ni màá ló ń ṣòṣèlú mi ṣùgbọ́n ní ìsinyìí báyìí gbogbo nǹkan tí mo kàkà lẹ̀ yìí báyìí ẹ̀yìn láforí ara yín fa ká ni wọ́n gbà kí local government ṣiṣẹ́ dáadáa ni tóbi tó bá dé pé wọ́n á ń tákà láàrin ara wọn pé ìbàdàn south west ó ń pín exercise book tó dúró re fáwọn student one primary school south west kí ló ṣe ìwọ tó pin ìbàdàn náà kí ló fi ṣorí ìwọ ló lówó jù ní wọn kí ló ṣẹlẹ̀ kó tí mo ṣe oyè yín ṣùgbọ́n nígbà tó bá ti tẹ ẹsẹ̀ ti paṣẹ mọ́ wọn nù kò sí nǹkan tó fẹ́ ẹ̀ lè mọ́ tó dáa títí ò dáa nù wọn kókó ni wípé local government autonomy à ń bú àwọn gómìnà lẹ́ni ṣùgbọ́n kókó ni bẹ́ẹ̀ kò yẹ ká máa bú àwọn gómìnà òkè ló ti wá ọwọ́ ààrẹ ni tábà wá rí gómìnà kí gómìnà o àbí candidate kó ní wọn sọ wípé òun máa wájú kó máa lọ bí ilé báyìí ìka ni.
1: tó mo mọ̀ wípé àwọn ọmọ nàìjíríà náà wọ́n ti ń fa kókó kòkòkókó jáde nínú ohun tá à ń sọ yìí ó ní wípé ẹ dákun ṣe ká mọ́ tanra wa jẹ bí ọdún 2027 ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ̀yin náà wojú àwọn tẹ́ ẹ fẹ́ dìbò fún ó ti di ọ̀rọ̀ pé ẹ wojú ọbẹ̀ kẹ́ ẹ múyàn o bí gómìnà kan bá yọ sí bọ́ńbọ́ tó lòun fẹ́ díje dupò fún gómìnà tọrọ local government autonomy tóun bá ti sọ pé kò nítumọ̀ sóun tóun ẹ mọ̀ wípé ìdàgbà ẹsẹ̀ kùkú ní sọ fún yín òun wípé kò kan òun
0: o
1: ẹ bá mọ jìyà lágbolé káwọn àjálù òun mọ jálù àwọn ará ẹsẹ̀ kùkú kò kan òun tóun ìpàkó ògbọ́sùtì ni o bó bá wá wẹ̀ yín náà ẹ tẹ̀ka fúnra ẹni bẹ́ẹ̀ tọ́ àwa ò sọ wípé ẹ ṣe báyìí àsọ pé ẹ mọ́ ṣe báyìí àwa kàn ń gbìyànjú láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ohun tó máa ṣe àǹfààní fún yín lọ́pọ̀lọpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ogun burúkú ogun tó burúkú jù ó ní ogun òpè ẹlòmíì kàn ń sọ pé nǹkan ò dá ọ̀pọ̀ ni ò sì mọ̀ ọ̀nà tàbí kí n sọ pé nǹkan ti ń fà á tí nǹkan ò fi dà bí kùrukùru ò bá bojú ọjọ́ jẹ́ ó dàbí ìwé pé nínú oṣù kejìlá òní a mọ̀ dìbò àwọn alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀
0: ìgbàtàyà ní pé ẹka dì ní
1: ẹ̀yìn o wà á mọ̀ dì àmọ́ ìgbà mìíràn ẹ̀wẹ̀
0: ẹjọ́ pọ̀
1: tí gómìnà mi bá dé a mọ̀ tún alága kánsù dì kí lẹ̀yìn rò pé mọ̀ ń fà ná.
0: Ẹ ṣe kẹri àwọn ará bí yìí nínú ìwòye tèmi ẹni bí ló pọ̀ jù nù wọn. Nǹkan tí wọn lè gbà fúnra wọn a máa ń kẹ lẹ́fẹ̀ẹ́ lómi.
1: Bí kéèyàn ọ̀rọ̀ dàbí kéèyàn kẹ́ pàkúté lẹ̀ fún èèyàn.
0: Ẹ ní àdólóró.
1: Kábíyèsí olódùmarè.
0: Àgùtẹ́ lè máa pààyàn lójú ẹsẹ̀. Àdólóró gbà wù. Kábíyèsí yóò bá ṣọ́ra lọ ni.
1: Kábíyèsí ọlọ́run.
0: Kókó ni pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀.
1: Kò yẹ kó máa rí bẹ́ẹ̀. Bóò ló ṣe yẹ kó máa rí.
0: Nínú òye tèmi. Kò yẹ kán tí ì ṣe ẹlẹ́fẹ̀ yẹn. December kọ́ la ṣe last one ní 2024. December kọ́ bí April àbọ̀ August mi rántí tó bá jẹ́ April àjẹ́ August. Táìmù yẹn kàn ráun ẹ̀kọ́ máa lọ nítàbí ẹ̀kọ́ máa lọ.
1: Èmi ti ẹ̀rọ kó yẹ kí ìdìbò
0: ṣe káṣẹ pàdé gbogbogbò yìí náà kó tó lọ.
1: Ṣẹ́rẹ́
0: àwọn ará bíi mọ̀ nǹkan tó ń ṣe. Ó ní ọ̀pọ̀ ìbàdàn tó bá dẹ̀ ń tẹ́lẹ̀ nǹkan tí wọ́n ń wá yẹn wọ́n máa ń rufin. Kò yẹ kán tí èmi ò lérò pé tó bá ti ẹ̀yẹ lábẹ́ òfin gan ẹ ti ẹ̀kọ́ lè tún mídùgbèdù lókè ti ẹ̀kọ́ lọ ná tàbá ṣe àfihàn àwọn aṣáre ti local government. Ṣùgbọ́n mo yẹ sọ December kọ́lá ṣe local government election 2024 tí ó bá jẹ́ April àjẹ́ August àárín ìgbà yẹn la ṣe election yẹn kí ló fà December bá ṣe 3 years ti ẹ ti gé 3 years kú ẹ ti gé sí 2.5 years ni. Mi ò rí sí àwọn ọpọlọ túkọ̀ bọ́tà àràbí máa ń lò wọ́n máa ń mọ bó ṣe máa ń sáré tara ti wọn. Tó máa jẹ́ àǹfààní fara ti wọn.
1: Àǹfààní
0: ara tí wọn. Tó máa jẹ́ àǹfààní fara wọn Nàìjíríà ni òdòwò ọlọ́run. Ẹ máa gbé wúyin sókè ọlọ́run ẹ máa gbàdúrà sọ ọlọ́run ọlọ́run àdáyé lọ́hùn.
1: Ìgbà náà la mọ̀ ká ẹsẹ̀ òfin tí.
0: Bẹ́ẹ̀ni.
1: Kófin ọ̀sọ́ bá òfin ọ̀sọ́ bẹ́ẹ̀.
0: Tó bá dẹ̀rẹ̀ tí wọn òfin kí ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: Wọ́n dá òfin kọjá.
0: Kí ló ń jẹ́ bẹ́ẹ̀.
1: Kábíyèsí ọ̀rọ̀.
0: Òfin gan wọn á yí mọ̀ nǹkan tó fẹ́ ṣe. A ti fòfin tì lẹ́yìn. Wọ́n á dẹ̀rẹ̀ lọ́yà tàbá wọn sọ̀rọ̀ náà bí òótọ́ ni bó ṣe kú sí rí nìyẹn.
1: Tọ́ ẹ jẹun jẹun olóyè lẹ́kàn sán ní. Ó yẹ ẹja wa ṣe báyìí. O ní ìbéèrè kan tí mo fẹ́ sáré bìyín léèrè pàápàá. Nàìjíríà ti pé ọmọ ọdún
0: mẹ́rìndínláàádọ́rin
1: 66 years.
0: Torí yín náà ni.
1: Ayo. Bí èèyàn bá pé ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rin láyé àgbà ń tara o.
0: Grandpa ni.
1: Kódà irú ẹni bẹ́ẹ̀ òye ó ti mọ pèsè fún ìsinmi pé.
0: Káníṣẹ́ ìjọba ló ń ṣe ni sà. Ọdún kẹfà rí ló ti wà lẹ́nu ìsinmi torí 16 ọdún táyà Nàìjíríà.
1: Ẹlòmíì ń bẹ tó jẹ́ wípé ó fẹ́ràn láti mọ
0: ìlú náà ni.
1: Pé àníṣe gbà tí okó sì ń bẹ ṣe mọ̀ pé ẹlòmíì bẹ́ẹ̀ bá rí bàbá ẹtì mi ń gbà mí. Ẹfẹ̀ lè jí pé nígbà bá ní 50 lọ.
0: Ẹfẹ̀ bá rí wọn àtàwọn ọ̀rẹ́ tẹ́gbẹ̀ẹ́ sí pẹ̀rẹ̀ olórúkọ tó ń dápara tó ń sọ̀rọ̀ ẹtì àṣìṣe yìí kò parọ́ lóòótọ́.
1: Mo rí bàbá kan lánàá ó ní ẹtì àṣì lọ ó ní ẹtì plus. Olóyè lè kàṣán ní tẹ́ ẹ bá rí ẹni tí mò ń sọ yìí
0: ẹrù
1: pé bíi 50.
0: Wọ́n wà bẹ́ẹ̀.
1: Mo ní kábíyèsí olódùmarè. Tọ́ ẹ tí mo ń bá bọ̀ ni wípé bẹ́ẹ̀ bá ti pé 66 láyé ẹ dákun.

0: lu Nigeria se se lu Nigeria ti ni o minera bo se ye ko ni
1: e seun atokun o le ma se awon ara le ni ha yin pe e se ti a soro lori oro ti are so ni ijeta emi bi oro yen wo lati ibere de opin mo re pe ta ba ni ka ma soro la oro ile lori akan waste time awon Nigeria tori are fun are waste time mi ti mo gbo bere mi wa ni fe waste time awon Nigeria koko ni pe te ba wo bi si Nigeria dele ni yi o ko si nkan na to fi han bi Nigeria ti ni mi e wo nara
0: eh
1: bene
0: ah lo mi nira
1: ko si o mi nira
0: odun ki la wa nse
1: odun pe awon yin bo lo yen dudu bo si be
0: nkan bu bu edo edo edo edo
1: bene
0: e dakun o e mo soro ti o mo ba mi nu je la ro to
1: ba mi je to ro mo so fun yin odun pe oyin bo lo agbe dudu si be ika ti oyinbo ara europe o se fun wa dudu ara wa wa nse fun wa odun ta se nje ta ni enu
0: e a nse ajoyo pa nse ara wa nka
1: bene ajara wa leki
0: ajara wa leki
1: bene
0: ka
1: be
0: so odun ta nse ni
1: odun temi lero pa nse ni ya
0: kai
1: tin ba tenu boran sin ba e mo pe temi ye mi
0: o ye so de nbe
1: e se baba ibon ka ti mo se to abu ni abele npc e ja ten npc bere
0: won ni won ja won mo kan gbe lo
1: iyan ka mi lara o eja ti ben bere
0: o ye tawo
1: ehn tori eje wa lara mi eyan mi eyan ni mi en to de de la mo
0: ko se en to mo tenti
1: ko tori ko to sele si won ta ba ni bo le sele si won ani ro ni
0: ka bi so
1: ti me bere ni be ki lo wa ka ma we ka ma sun won aso pe ye
0: oh
1: a mo fe lo enu aye si
0: ka bi mo ti ri mama kan
1: lori fe pelu mi je loju
0: oni beji la won mo
1: be ni kan ti wa lenugu
0: eyo
1: ikeji nlo si lu keji na ba ka mo laarin ona
0: kai
1: ki lo sele baba mo le fi gbe enu so pe Nigeria lo fa nkan to sele lojo yen
0: Nigeria lo fa
1: Nigeria lo fa
0: e sa
1: bi ko so awon alase Nigeria to ndari Nigeria lo fa papa julo ijoba apapo tori te ba ri ona to ngba ipinle kan si lu ipinle mi ijoba apapo lo ni iru ona to wa lati Ogun state to wa bi Okuta to lo 110 to lo sori so ojo yen federal government lo ni idide ni pe won gba be lati state kan bo si state mi ona ti awon yen gba yen ona ti mo mo daada ni ṣùgbọ́n fún di kan àwọn mìíràn bá ti wà láti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nílẹ̀ apàbẹ̀ yẹn nílẹ̀ ibo ó ṣe biafra kò ṣe biafra mo yẹra mi ò rin títí yẹn wọn ṣùgbọ́n fẹ́ yọ ọ̀rọ̀ kan bẹ̀sà 2019 mo gba àbẹ̀yẹn kọjá last mo kúrò ń lu ìbàdàn yìí ní aago mọ́kànlá láyé buhari mo sọ fún yìí o aago mọ́kànlá mo kúrò ń lu ìbàdàn ibi tí wọ́n sọ yẹn aago márùn-ún àbọ̀ mo ti kọjá ńbẹ̀ nisin yi baba ninu democracy yi na ni o talapese 66 yi won ni won kuro ni ibadan ni ago mesan sa ago mewa aro ago mewa le won ti debe yen
0: tori
1: ona to ti baje
0: abese olodumare awon omo ti won fe lo si le
1: baba won 77,000 naira per month baba
0: kai ti won kawe pe ka won o ti lo fi opo
1: lo awon ti lasan won ka iwe won jade ile eko giga
0: be eyan ba ri mama ohun bi se so pun be eyan ba dori awon
1: baba
0: omi won to loju e
1: iru kan be yen gan awon ta n soro yi gan olojo kankan wa le ni omi n jabo ninu okan lohun ko jade sita ni
0: abese olo
1: Ẹba náà dé Onitsha. Ní aago mẹ́wàá alẹ́. Kí ni àṣàbà kí ló Onitsha? Ẹni tó bá lò ó ti jà ó ti wọlé Ibo ní òye tèmi. Torí ẹni bá mo ti mọ̀ sọ ayé dáadáa. Bíríìjì bá afárá ló pín Delta State àti Filorúkọ ẹ̀ àti Anambra State. Àṣàbà rèé tẹ́bá ti lè gun afárá báyìí ẹ̀bọ́ sílẹ̀ ní Onitsha nìyẹn ní Anambra State. Láti aago mẹ́sàn-án àárọ̀. Ibi tẹ ṣe wà nìyẹn ní aago mẹ́wàá alẹ́ torí pé títí ò dáa. Ọ̀nà yẹn dẹ̀rẹ̀ nígbà tí mo gbà bẹ̀ kọjá last bàbá ẹ ṣe 140 ẹ ṣe 160 ìyẹn bí tí kíni yẹn ti ṣẹlẹ̀ gangan yẹn. Ọ̀nà yẹn wà láàrin Onitsha sí Obere orúkọ yẹn gan ni Onitsha Obere Expressway. Ọ̀nà yẹn ti lana ó ti di báwo.
0: Ó ti di pàǹpẹ̀ ẹ̀kú.
1: Ó ti di pàǹpẹ̀ ẹ̀kú. Wọ́n ní pé wọ́n láti sùn láti aago mẹ́wàá yẹn títí di aago márùn-ún dájí. Márùn-ún dájí ni wọ́n ṣe wá padà sórí títì torí kò ṣe wakọ̀ lórí ẹ̀ lóru. Nígbà tán débẹ̀ ní aago márùn-ún dájí wọ́n àti ẹ̀tí ìrìn síwájú mọ́ ṣe báwọn ará bí nìyàn
0: o.
1: Abaniyan páàkì gẹ́gẹ́ tá ń fẹ́ kú. Mọ́tò méjì tó tẹ̀lé ra wọn ni o ìbàdàn bí náà ti kúrò.

0: naba party won ko ja won lo le na gbogbo nkan to wa lo won ko gba
1: won ja won lori emi won tun ja won tara
0: won gba gbogbo phone owo won yan yan gbogbo bag ton kan tan le tun be won tun bag sinu oko
1: bishop
0: ba ko won lo gbo lo kan to ko won gbo kini kan se to ru mi loju won ma won ko pa nu
1: eh
0: be ni boya gba ton wa ti wa duro lo ni cha na tin foju sha won copper be ni o boya kan ni o sugbon ro copper to wa on oko yen na ko lo o fa won kan le ti se copper ti won ti e ko won lo rara
1: ka bishop lo
0: won ko won ka won yen wo gbo papa copper ni kan lo gbo wo gbo ayi la bere be ki lo to je copper omo joba copper
1: oh
0: ijobo le ni fe ko je pe oju ati pe won ko amọ lo ba won labe so ijoba lo mo kan oro ton ba won ara bi so tawon e fi ma jade bada oyulu yi ba se nso won ka won copper kan ni nkan bi august be 20 gbogbo won ta ti da bada bi be won sanwo fun awon ara bi o won sanwo fun
1: won ofe lo ba de
0: ijoba e sanwo oru e
1: ka be se olo
0: nkan ta so yi o n bi mi nu o ṣugbọn kan ti wa bi mi nu julọ je mo kini o
1: oro ti n pa yan lekun
0: a ni kini kan ti wa bi mi nu ko ta n so e lo se ile ise ọlọpàá jáde wọn láti rí mẹwa gbà nù wọn.
1: nínú àwọn wo.
0: nínú àwọn tí wọn kó wọgbó.
1: ẹ
0: ibi ni mo wà ibi àdán bí mo wà lánàá tí mo rí arábìnrin kan tó ní pé ìbátan ọkọ òun ó wà lára àwọn tí wọn jí gbé ó láwọn lè sùn lé àwọn ọmọjú. ǹjẹ́ yín mọ̀ pé gẹ́rẹ́ tí ààrẹ ka nǹkan tó lóun ka tán tó ní ètò àbò ti dúró re nàìjíríà dúdú ẹ ti ṣe ni kí ni ìṣẹ̀lẹ̀ bàbá. bọ́lọ́pàá ṣe sọ wípé àwọn ti rí mẹ́wàá bí bàbá yìí ọkàn bá jàn pọ́nlé wọn mọ̀ kọ́tà fẹ́ ṣe wọ́n bá gbàdúrà pé ọlọ́run jẹ́ kí èèyàn wọn wà ní ara àwọn tí wọ́n ti túlẹ̀ o. ǹjẹ́ yín mọ̀ pé wọ́n ju ẹnikẹ́ni sílẹ̀ tọ́lọ̀ pàdé ẹ̀sọ́ wọn ti gba mẹ́wàá sílẹ̀.
1: olóyè lẹ́kọ̀ọ́
0: sí ẹ máa wá gbọ́ bàbá
1: ẹyọ
0: ẹyọ wọn bá pe àwọn mọ̀lẹ́bí ìkan nínú àwọn tí wọ́n jí gbé wọ́n ti dáhùn ara bí ìjókòó sínú igbó wọn bá ṣe whatsapp call lórí fídíò gbogbo 19 wọn pátápátá náà ní kan jókòó sílẹ̀ lẹ̀ tó máa ń yá àwọn lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní wípé kò sí àníàní bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe wọ́n ṣùgbọ́n kí n kàn bá ṣe wọ́n lọ́jọ́ kíkan ṣe wá wọ́n lórí kan 50 million ni.
1: orí kan
0: 50 million naira per head.
1: kàbíṣọlọ 50 million.
0: gbogbo 19 wọn jẹ 950 million naira.
1: kàbíṣọlọ dùmarè.
0: ẹjọ sá ipò wo ni àwọn òbí àwọn ọmọ yẹn fẹ wà.
1: ìtí ò bá ti 50 million orí kan.
0: ìtí ò bá ti ìyá wèrè nínú ọlọ́run lọ́kàn ọlọ́run ọlọ́run fẹ́ràn ẹ̀ ni.
1: àní bí èèyàn bá rí fọ́nrán màmá èyí ti ń sọkún lórí facebook.
0: kẹ́yìn ọba lọ́kàn gẹ̀yìn ò lè wò ó kì í ṣe pé yẹn à ń sọkún pé yẹn máa sọkún yẹn kò sọ̀rọ̀ lórí yẹn tẹ́yìn ọba lọ́kàn gẹ̀yìn fóònù ajábọ́ lọ́wọ́ èèyàn ni nǹkan lè ṣe yẹn.
1: àbíṣe ọlọrun
0: àbíàmọ ìjọ kò sí ìjọ kò tó ìjọ ẹ lọ ta ilé káfí lè ṣe lé yìí wọn wá ní pé orí wọn tàn lè lana lójú ẹsẹ.
1: olóyè lẹ́kàn sọ ní ọ̀rọ̀ kan mo bá débẹ̀ o wípé nàìjíríà at 66
0: bẹ́ẹ̀ni a ṣe ń sọ
1: ètò ààbò sì tún mẹ́hẹ̀ báyìí lórílẹ̀‐èdè
0: nàìjíríà ó mẹ́hẹ̀ sí kì í ṣe pé ó mẹ́hẹ̀ o ó mẹ́hẹ̀ sí.
1: ẹ̀jẹ̀ wọ́n á bèrè ìbéèrè
0: yìí
1: ṣé ká sọ wípé ààrẹ tí wọ́n wà níbẹ̀ lásìkò yìí o ni wọn fọwọ yẹpẹrẹ mẹtọ ààbò ni àbáwọn kan ní màmá fi gbogbo tí ìṣèjọba yìí.
0: kò rí òun kò sí irọ́ lásán nìyẹn ààrẹ tó bá lórí ipò nǹkan tí yóò lè pàṣẹ pé kò ṣẹlẹ̀ ni pé kí òòrùn wọ̀ láago kan ọ̀sán pé kí lẹ́ẹ̀ṣù láago kan ọ̀sán tó bá jẹ́ ọ̀rọ̀ pé nǹkan tí mo fẹ́rẹ̀ ẹ lọ ṣe lè wá fún mi ni wà láyọ̀ tó dídí ṣe. tó bá dúró nínú.
1: sáà lè sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ báyìí ní ìsinyìí sáà lè sọ pé ààrẹ mọ̀ sí.
0: mi àwọn ààrẹ ò mọ̀ sí ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn nàìjíríà ń sìn bàbá ká ní ìdàgbàsókè ààrẹ ló ń ṣẹlẹ̀ sí ní agbe òṣèlú ni ṣé wọ́n máa lọ báyìí. kò tún sọ yẹyin sẹ́ kọ́lá kan kóra ọjọ́ bì kan tán ni wípé ìwọ bọ́lá ahmed tinubu òun ìbọn lẹ́lẹ́ kejì ṣẹ́wọ́ tí ìjọba fi ń mú yìí náà fi máa mú ẹ̀rẹ́ kí sáré fa ọ̀rọ̀ kan sí létí kó balẹ̀ yẹyin àwọn kọ́kọ́ wọṣọ lásán tinubu must go ìtumọ̀ ẹni bíi tinubu láti lọ márùn ni wọn ọlọ́pàá dẹ́kun márùn dé níwọ̀n tí bọ́tà nbẹ mi ò tí gbé ọmọ tí bọ́tà nbẹ.
1: abisolo
0: ṣé àwọn tó yẹ kán máa gbé nìyẹn ṣé ibi tó kọjú ìjà sí nìyẹn irinṣẹ́ ìjọba ni wọ́n fi kó àwọn ọmọ aráàlú ẹ̀sẹ̀ gbọ́n wọṣọ tún ní we must go. Ṣùgbọ́n àwọn tó jí kọ́pá àtẹ pé ìjọ kejì ìjọ kindergarten ìjọ nursery school ìjọ primary school secondary school NYSC gbogbo ẹ̀ mọ́ra mọ́ra wọn wọ́n gbé wọn àdìsínyà àti ìbọ̀pá àti ìbọ̀pọ̀ ṣẹgbọ́rọ̀ sí iye yín bẹ́yẹn bàbá ìyẹn nìyẹn. Ní ṣáájú ọjọ́ tí ìyẹn ṣẹlẹ̀ yẹn àwọn kan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Nàìjíríà ní agbára pápá jùlọ ní apá òkè ọ̀yá. Mo sọ fún yín rí inú kùlù yìí wípé wọ́n ṣe ètò kan gbà kan wípé ó jọ bẹ́ẹ̀ ni pé ìjọba àti Boko Haram ọjọ́ jókòó sọ̀rọ̀ bó ṣe 5 billion kò ṣe 5 billion kò kan máa jà kan àbí ẹran tí ọjọ́ ọgbọ̀n ọjọ́ oṣù tó lọ ni nǹkan tá a rí ká sọ fún wa wípé àdéhùn yẹn máa parí oṣù mẹ́ta ti pé ní ọgbọ̀n ọjọ́ tó lọ yẹn. Ìjẹ́ yìí mo kò tó ṣẹlẹ̀
1: ìjọba àdéhùn kínú.
0: Kó má sí Bash Bros, kó má sí Bẹ́mi sí omi ò tó láàrin ìjọba àti Boko Haram.
1: Wọ́n jọ ń jòkó
0: ṣèpàdé. Mo sọ fún yín bí ẹ ti gbàgbé ni pé ó ṣe 5 billion ó ṣe 5 billion bí wọ́n gbé wọ́n náà rí kà dáadáa Premium Times gbé oríṣiríṣi àwọn iléèròyìn ìrìn tó lákàkì ló gbé Nàìjíríà yìí.
1: Ẹyìn ò
0: pípé gbólóhùn wá láàrin ìjọba àti Boko Haram pé mo fi sọ fún yín pé nǹkan tíjọba gan tó ń ṣe ra wọn pé Boko Haram gan ti pín sọ́nà mẹ́ta. Ìkan ló ṣiṣẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tán tú àwọn sílẹ̀. Ìkan ló ṣiṣẹ́ ti ìpínlẹ̀ Borno tí wọ́n tú àwọn ọmọ sílẹ̀. Ṣùgbọ́n kókó bẹ̀ ni pé àti tó tú ọmọ sílẹ̀ o àti tó tú ọmọ sílẹ̀ o àti wọ́n ti parí bẹ́ẹ̀. Agbègbè tí ti agbẹ́ pé wọ́n bá sọ̀rọ̀ náà dẹ̀ ti ń ṣiṣẹ́ ti wọn bàbá. Ọjọ́ tí kinní yẹn parí títa ti September 30 pé wọ́n dẹ̀ kó àwọn àgbẹ̀ 18 lórí oko. Wọ́n dáná ya 15. Mẹ́ta tó kú àti ìrìn wọn dì sí iye.
1: Ìyún owó tí wọ́n jọ jókòó sọ ó ti expire.
0: Ajá ń sáré owó ń jóná.
1: Kábíyèsí Ọlọ́dúnrẹ́. Ṣé ó yẹ kí a máa rí ìjọba
0: kó wọn jọ ní ọjọ́ Thursday yẹn náà sà? Ṣé bá mi sọ́bọ̀? Ní Adamawa Boko Haram ni balẹ̀ oṣẹ́ ológun gangan ni. Báràkè náwọ̀ wọ́n fa sójà mẹ́ta àtàṣọ́gbó kan kò jẹ́ mẹ́rin. Ẹ wá jẹ́ ká wá ti bọ̀. Ọ̀rọ̀ NNPC. Eléyìí ẹ bá lọ́kàn ò dúró ni o.
1: Apèsè Olódùmarè. Ilé iṣẹ́ ti ń ṣe
0: epo rọ̀bì. Ẹ bá lọ́kàn kò dúró ẹ tún wà lọ́kàn.
1: Mo fẹ́ lè sọ wípé ibi tí ogun tó ti ń da Nàìjíríà jù gan nù.
0: Ok ẹ ká wa mọ lẹ́sẹẹsẹ.
1: Ó yẹ sáwọ̀.
0: Ní ọdún 2022. Àwọn kan máa ń sọ̀rọ̀ kan tẹ́gbẹ́ ọ̀rọ̀ burúkú náà dẹ̀ máa ń pa pé Buhari yọ sọ́bsidì kò tó lọ. Kò yọ sọ́bsidì kò tó lọ. 18 months lóṣù méjìdínlógún ló fi ń ṣe sọ́bsidì programme tó dẹ̀ pé a ṣètò ẹ̀ tó bá ti parí 18 months yẹn a ti bẹ̀rẹ̀ 18 months ní. Ó wá lọ́lọ́run tí ẹ̀ báwọn ṣe pé 18 months tí ó máa parí tẹ̀ ní òun ó já sí June 2023. Ìyẹn ni pé tẹ́ni tó bá fẹ́ wọlé padà o. Tí wọ́n fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ olú máa sọ bóyá òun fẹ́ tẹ̀síwájú àbí òun tẹ̀síwájú. Bí sọ́bsidì rẹ̀ jì mọ́ ní wọnú ti ìjọba tó bá ń bọ̀ tààràtààrà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ti ṣàyè sọ́bsidì sílẹ̀ fún wa di June 30, 2023. Àbádé ní May 29, 2023. Oní sọ́bsidì gan. Owó ti June ti Buhari ṣe lẹ̀ wọ́n sọ fún wa àgọ́. Ní ọdún tí Buhari parí sọ́bsidì throughout ìyẹn June 2022. Tọ́pẹ́ January to December olóṣè ààrẹ gbogbo owó sí Nàìjíríà ná lórí sọ́bsidì wọ́n pè ní 4.39 trillion ká pè ní 4.4 trillion ṣé ń tẹ̀lé ọ̀rọ̀ yẹn.
1: Àjọyé.
0: Wọ́n ní fún ọdún 2024 owó tẹ́gbẹ́ tí wọ́n ti wọ̀ pé Nàìjíríà máa ná lórí sọ́bsidì ó jẹ́ 5.4 trillion ṣé ń tẹ̀lé ọ̀rọ̀ yẹn.
1: Àjọyé o.
0: Ní last year 2025 NNPC sọ báwọn ṣe náwó 2024 fún wa wọ́n làwọn fi 10 trillion ṣọ́pà epo. Ẹgẹ́ tẹ bàbá wọn làwọn fi 7.1 trillion ṣe nǹkan tó pè ní energy security subsidy ló ń jẹ́ bẹ́ẹ̀ fún 2024. Owó tó gbé ká ní wọ́n náwó ṣe kan ṣe ná ni 5.4 náà bá ná. Wọ́n làwọn fi 7.1 ṣe 2% lórí subsidy ń ta.
1: Síbẹ̀
0: owó tó ju iye tí a lérò pa àwọn máa ná lé lórí ni a ná. Wọ́n ṣàṣe kí ni ìbáṣubàṣu ká wà fà wọ 2026. Ní February ọdún yẹn káwọn ọlọ́mọ ayé wù mo ṣe ń sọ yìí NNPC jáde wọ́n ní gbogbo owó táwọn pa ní 2025 ló jẹ́
1: 16.5 trillion
0: ni wọ́n láwọn pa mo ti ba n so fun yin tawon ile to n pa wo Nigeria mi fe so bi ye ton pa re ye ti won la won pa oro yan jade si yin le to si ma so ro yan fun nkan to sele 2025 ile ise to ba mo nkan to n se December 2025 yen kan so ye to wole fun wa to ba sele pe won so January to tele won so fun wa te ba so n fe January won so February wa pe tan March abi be ye ti nkan to sele ni last year re o February odun NNPC de jade fun wa won la won so jade si won la won pa 60.5 trillion awa fa wale afawa si September koda September o ku bi ojo kan ojo meji ki September pari ati wo October lo kan NNPC to wa tun pa de se won la won jade si wale nkan si be ye ta won pa ni 2025 o e mo atewo ku awon bo te je pe owo epo jawale igba owo koko dudu won la won pa 34.5 trillion o ti fi
1: se a fi kun ni abi
0: o ti fi 26 trillion din si yeti won koko so fun wa ni February
1: hi
0: sugbe won so oro ja yen mo a wa la gbagbe mi nkan ton ko so fun wa niyan
1: edo won ti koko jade pe
0: 60.5 la won pa
1: na last year pada wa
0: ni February yin osu keji odun yin
1: eh o
0: won ti wa pada wa ni osu kesan won so fun wa won ni wi pe 34.5 la won pa 26 trillion ti ra lori e won wa ni pe ko da pe awon oluyewi owo ton pe ni auditors won ti ye account awon wo auditor ba de lo sinu account company owo ma npo si ni tori ton ti fowo ha awon director ti fowo ha auditor wa fa jade ṣùgbọ́n ìrẹ̀tí ọdítọ́ nnpc wá bàbá
1: 2060
0: ó hàn lọ ni kò hàn wá ó hàn lọ ni wọ́n ní 26 trillion naira àti
1: dín. bó ni wọ́n ti á ṣàlàyé kí làlàyé tí wọ́n ṣe
0: fún ọ. kò ṣàlàyé kò sọ̀rọ̀ mọ́ lórí 60 wọn sọ́wọ́n rántí 60 wọn àwọn rántí 60 wọn rántí wọn 34 làwọn dúró lé lórí.
1: ẹyin tí wọn á sọ ń jọ sí ń kọ.
0: wà á ní wọn rántí mọ àwọn rántí àwọn rántí mọ. bẹ́ẹ̀ ni
1: báwọn ti sọ̀rọ̀
0: kọ́ sí wọn. ẹyẹ bukú ti ṣàjẹ ní ọkàn wọn. wọn wà láwọn pa 34. ǹjẹ́ báwo lẹ ṣe ná 34 o. wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run láwọn ná 11.2 trillion naira láti ṣọ́ ọ̀pá epo. ṣé wọ́n tún mọ 11.2 trillion sá.
1: wọ́n fi ń ṣọ́.
0: 11.2 trillion.
1: kábíyèsí ọlọ́run.
0: ẹ jẹ́ ń ṣàlàyé bọ́jẹ́ẹ̀tì
1: nàìjíríà. wọ́n fi ń ṣọ́ ọ̀pá epo. bàbá ẹ̀
0: máa gbọ́ sá. bọ́jẹ́ẹ̀tì Nigerian Army, Nigerian Air Force, Nigerian Navy, owó tí Nigeria ná lórí ètò ààbò fún gbogbo 250 million wá Nigeria ní 2025 ó já sí 5 trillion.
1: Ẹ á fi 11.
0: ṣùgbọ́n NNPC nìkan fi 11.2 trillion.
1: lọ́rọ̀ pa epo nìkan.
0: owó tó ti lé times 2 owó tó yẹ kẹ́ fi subsidy fẹ́ ṣe ẹlẹ́fi ṣọ́ pa epo nìkan.
1: ǹjẹ́ ò lẹ́mí.
0: tí ò lẹ́mí tí ìdẹ ṣe gbé Nigeria ń jagun pẹ̀lú àwọn kan tó wá ń fọ́ pa epo wá ń bì báyìí. bàbá ìdìde ni kí ló dé.
1: nkan ti ṣe wa
0: o. wọ́n fi ṣọ́ ọ̀pá epo tí ò lẹ́mí tí ò dẹ̀ ṣe pé àwọn agbésùmọ̀mí lọ sí ẹmọ bíta agbésùmọ̀mí wà Nàìjíríà.
1: kàbíyèsí
0: wọn sì lọ́pọ̀ abẹ́rẹ́ yẹn. ẹlẹ́yìn owó yẹn bẹ̀rẹ̀ náà sí wàhálà ìwọ̀n sọ. wọ́n kọ́kọ́ pè ní receivables. bàtà tẹnu bọ̀ la rí pé nǹkan tí wọ́n fi ṣe nìyẹn. ìyẹn nìyẹn ní apá kan. ṣé wọ́n sọ fún mi pé kí ní 2024 tọ́lá àwọn ná 7.1 trillion lélórí. wọ́n ní roll over. ìyẹn ni pé ti 2024 àti sọ 2025 ti 2025 yẹn wọ́n ní pé àjẹkù ẹ̀ táwọn ò tí kò tán gbà yẹn pé ó tún fà káwọn tún yọ 8.9 trillion jáde nù owó tán láwọn pa lọ́dún yìí máwọn fi ṣe energy security 2024. ẹ bá ká di ọ̀rọ̀ yẹn múbẹ̀ yẹn mú sọ fún yín owó tí ìjọba pè ẹ wọn àwọn àna fún subsidy lọ́dún yẹn tá a bá ṣe táwọn àrẹ̀pọ̀ ní wọn ni ti 5 o ìbàjẹ́ 5.4 trillion àrẹ̀pọ̀ ní wọn ni ti 5 gbogbo alámi táwọn àrẹ̀pọ̀ nàìjíríà báyìí síbẹ̀ owó tí a ti wá ná báyìí lórí subsidy 8.9 trillion kápẹ́ ní 9 trillion àbí àti 7.1 trillion kápẹ́ ní 7 méjì yẹn bẹ́ẹ̀ yẹn kápẹ́ ní 9 plus 7 àbí o ti jẹ 16 trillion lórí ibi tó gbé tabata àmọ̀lú bá jàǹfà ní ẹ̀ 5.4 la máa ná àmọ̀lú ó jàǹfà ní ẹ̀ at you know 16 trillion.
1: A piece of lodi mari.
0: Le I be asin re bo ni 1400 yi baba. Se wa ri wi pe nkan ti sele Nigeria. Gbogbo oro te de ma gbo oro pe ko si owo. Ko so la di subsidy 5.4 trillion ta mo lu ma ja afani ti nkan oni le kokoko bi ele bayi sugbe 11.2 trillion lati se pipeline 16 trillion wa lati se nkan to je energy security to be de ni ele ni yi ba NNPC o ti so fun wa pe ke ta fi sere ba won se na re e de kan wa pare se ori kan ni Iran lowo lowo bayi ja sele nbe abi
1: agbon
0: aju so yi ti won ta ipo ni Iran so du bi e lo yin kan bi ose meji bi ti ogun ti nba gangan gangan o be won re ipo ni ototo 10 naira nbe ni iba to nkan ta fe so le ni agbegbe yin ogun sese ma sele nbe ogun keta to ma sele nbe lati 1991 ogun alawo kan won pe ni Gulf War 1 laarin baba George Bush ati Saddam Hussein ba yen. Ije yin mo akoko ti won fi ja ogun yen. Won ja ogun yen fun osu meje ati ojo die.
1: Osu meje ojo die.
0: Na fi ja ogun yen. Ko to ti pe won ja ogun yen owo epo robi ni oja agbaye o nlo fun bi laarin $18 to $20. Se en tele mi baba.
1: Agboy.
0: Nigba to ogun yen di owo yen fofre. O lo si $41 per barrel. Sahara bi $21 per barrel. Ti Nigeria nje lori budget n ba yen lori benchmark ta ti wa ma ri $20. To ba di 41 yen laarin osu meje yen. E je omo to bi fun Nigeria. O bi omo $12.4 billion for Nigeria.
1: A piece of lodi
0: ma. O lo di $12.4 billion oil windfall lo Gulf War. 1991.
1: Obimore.
0: Bo te je pe ina kuna ni Buhari na. E mo ba ba ngira. O lo n fi ra bata fa won soja.
1: Oh,
0: on ko eto ku fun yawo on better life. Sa wi woro woro. Sugbon won je ka mo yi pe $12.4 billion yi wole. Ko to bi windfall gba yen. Yen. Ni gba ogun keji George Bush Jr. Ati Saddam Hussein yi na ni. Ogun yen sele in 2003 isejoba Obasanjo ati Atiku gba yen owo ti won kojo nbe lori igba to wepo won lo ke ta ma fi se Nigeria je gbese $60 billion gba yen won ko $35 billion oyinbo oyinbo ni kan gba gbe 25 to ku
1: awon fi se nkan
0: gidi won fi pa gbese Nigeria re
1: ko gbese Olodumare
0: nje yin mo wi pe ogun yen bere ni February 28 odun yin October la wa yi o ti koja dede akoko ti won fi ja ogun First World and Gulf War to bi $12.4 billion fun wa oro mi ye yin baba
1: agboye
0: di akoko yi ijoba ti so fun wa pe awon pa $1 lori e ke ma wa wo dede ye po ti Nigeria nse ngba yen 1.8 million na Nigeria nse nsin bi 1.8 1.7 Nigeria nse nsin ye mo de so fun yin nigba yen baba $41 lepo ba te bo nje $41 Nigeria ri $12.4 billion nisin bayi lagba ti kini yen ti bere yen baba average price owo epo mo se n ba so lori baba 102 ni ibi e ti yen to 30 ni $41 ti pa $12.4 billion te ba se ti won ta le ni bayi o ti lo si bi 1.5 we ẹ ka ma sọrọ nípa bíi $30 billion tó ń jókòó sílẹ̀ báyìí tẹ bá lè ṣe $30 billion a sọrọ bíi $50 trillion tó yẹ yàtọ̀ sí yẹta lérò pa fẹ́ pa ẹni tó bá nípa àpárọ kó já wa láàárọ mo fẹ́ gbé ọkùnrin ìjọba fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí bàbá kí ni yìí ń bí mi inú sẹ́yìn tó yẹ sí ń bí mi inú akọ ìyá ń jẹ àwọn nàìjíríà a ní ìyá ò jẹ àwọn nàìjíríà ni ẹ ní rí mi bí mo fẹ́ ṣe ṣùgbọ́n ìyà ń jẹ àwọn nàìjíríà kí ni ẹ̀ ló ń ta mí lára nàìjíríà dẹ̀rẹ̀ báyìí oyin àti wàrà oyin ògidì kì í ṣe oyin láti lù nǹkan mọ́ ògidì oyin àti ògidì wàrà lọ́lọ́run nínú ìwòye tẹ̀wọ́ làwọn ń ṣojú ìṣàjú fún nàìjíríà Ọlọ́run ṣe ojúṣàjú fún Nàìjíríà.
1: Ọlọ́run ti kẹwà jù Nàìjíríà.
0: O ti pọ̀ jù.
1: Kí la fẹ́ t'Ọlọ́run fún wa?
0: Nǹkan kankan t'orílẹ̀-èdè amú ta dé yín mọ́ ṣe ń gbọ́ mi. Tí wọ́n dẹ̀ yọ ní àyò bám bám. Ọgọ́rùn-ún rẹ̀ ló wà Nàìjíríà. Bóde ṣe wà tó níbi ṣe ń pa wà tó. Bàbá kan pè sórí fóònù níjẹta. Wọ́n ló ṣàbí ká máa lọ sí Burkina Faso. Mo fẹ́ lè kàmẹ́rẹ́ inú studio.
1: Burkina Faso
0: tẹ́lẹ̀ nígbà tá a wà yìí kéré bàbá. Só bá ta àná máa wá jà láti wá ṣe mí bàyè. Táwa léèyàn dákẹ́lé ni a ló ń gbẹ́ sáré. Àwọn ló ń gbẹ́ kàn ń ga, àwọn àti Ghana ń bá yẹn. Bàbá di pé gígé ń dè Nàìjíríà ló ń fẹ́ máa lọ síbẹ̀. Ṣé ipa yìí ti fọ́ máa wà lápò? Òjò ti pa búrẹ́dì máa wà lápò Nàìjíríà. Kò dẹ̀ dé rí bẹ́ẹ̀ o. Ìwà àti ìṣe àwọn lórí ìwà ló sún adé bẹ́ẹ̀ bàbá.
1: Ibi tá à ń bọ̀ gan rèé o, gbogbo ọmọ Nàìjíríà. Ìwà àti ìṣe àwọn olórí wa ló sún wa débi tá a dé yìí. Bá a ṣe ń tẹ̀ka fún wọn lọ́dún mẹ́rin mẹ́rin ló sún wa débi tá a dé yìí. Ṣáà wà ní tẹ̀ka mọ́ ni, a tẹ̀ka. Àmọ́rò káwo gan là ń tẹ́ ta là ń tẹ́ fún. Ẹ dákun náà o. Ṣáà gbọ́dọ̀ mọ bá lọ báyìí ní Nàìjíríà. Kí nǹkan mọ́ padà ṣe wá o. Ẹ̀yin olórí wa tẹ́ ń gbọ́ wa ẹ̀yin olóṣèlú. Àbẹ́ẹ̀rí gbàgede òṣèlú tí wọ́n ń bì í ni. Tà fi ń là yín lójú, tà fi ń ṣì yín létí ni. Kẹ́ ẹ lè mọ bí nǹkan dé dúró Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ sì yọ sí bọ́ńbọ̀ yìí, tẹ́ ẹ tọ̀ wípé àníṣẹ́ ẹ̀yin ẹ fẹ́ sin ọmọ Nàìjíríà. Ibi ìkan ni kẹ́ ẹ ti máa bìrà yín léèrè wípé ṣé lóòótọ́ àti lódodo lẹ sì fẹ́ sin ọmọ Nàìjíríà àbẹ́ ẹ fẹ́ wá jẹ ọmọ Nàìjíríà lájẹrun. Ọmọ Nàìjíríà tí ò lẹ́ran lára mọ́ tẹ́lẹ̀ kìkì eegun ló kù. Ṣé ẹ wá fẹ́ fọ́ eegun gun ara ọmọ Nàìjíríà tó kù kẹ́ tó fọ́ mu ní báyìí o? Àbẹ́ ẹ wá fẹ́ bu ẹran sára ọmọ Nàìjíríà? Àbẹ́yìn bámúbámú mo yókọ̀ yìí ni. Èmi ò mọ̀ bébí ń pọ mọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ láwọn kan dà, àwọn dà. Ẹ̀yìn àwọn tó dàda. Ipa wọn dà ńlẹ̀ yìí. Ẹ dákun kí wọ́n ṣerí. Ta lè tọ́ka wípé wọ́n gbìyànjú fọ́mọ nìyàn. Hey! 2027. Bọ́jọ́ ṣe ń gorí ọjọ́ ẹ̀rú sì ń bà mí wípé sáà tún gbọ́dọ̀ ṣàṣìṣe lọ́dún tí ń bọ̀ sáà. Tá a bá wá ṣàṣìṣe lọ́dún tí ń bọ̀, ìrìn àjò ọdún mẹ́rin mọ̀ ní. Ṣé Nàìjíríà ó sì survive? Kọ́dún mẹ́rin ọ̀hún ó tó pé ẹ̀rù tí ń bà mí nu o. Tá a fi ń pariwo lórí gbàgede òṣèlú pé ẹ dákun ẹja síra wa ń yè náà o. Bá a bá ṣàṣìṣe 2027, 2028 ó tẹ̀lé, 2029 ó tẹ̀lé, 2030 yóò dé, 2031 ló kàn. Àmọ́ kí 2031 ó tó dé, mélòó ni ó kù Nàìjíríà o?
0: Tàlákù.
1: Ta ni yóò kù o? Èyàn bá a bá ṣàṣìṣe. Ṣé ò wá yẹ ká pe àrọ́ àti ọ̀dọ̀fin inú wa? Ẹnìkan nígbà mélòó lọ́dún mẹ́rin fi ń pé. Nígbà tí nǹkan bá ṣẹnu re ni, ṣébi ti payín rí? Bébí bá pààyàn lọ́kàn jó òru téèyàn lajúlẹ̀ tí ò sí nǹkan tí ó jẹ, olóyèlé kan sọ ní mo lọ́bì kan ń jó kan. Kìí ṣe pé kò sówó tí ń fi ra nǹkan tí ń jẹ.
0: Ó ṣẹlẹ̀ sí mi náà rí.
1: Àmọ́ ìbárí nǹkan tí ń rà jẹ,
0: ó ṣẹlẹ̀ sí mi rí.
1: Mo bá jí láago méjìlá. wa dabi wipe odun mewa
0: ejosa to ba je ibi ti o si se bo won ni won pe ko to sele si mi mo so fun yi o to ba je ibi te we awon ago ni second ye ni pa
1: Oh,
0: you can second year, Baba.
1: Hey yo,
0: you want to cut it if you want money?
1: Ambitious.
0: Second year, I want to see you be born. Oh, you want more?
1: Jerry, oh, what the hell? Wow, you pay. So, you want more? So, to Jerry pay. Be bad. Say let you have more. No, we very soon see. Oh, what the hell? We pay. Oh, do me wa ileti ma.
0: Oh, no, then you wa.
1: Wow, oh, no, you like a sunny.
0: Hey, you deliver. Oh, what the hell? You kill a mother. You let you kill Jerry.
1: Hi.
0: I want to help me. Ma se sun niyan
1: eyo
0: ba se ma ji niyan
1: ton
0: ba ji be ko sire ti bi ta fe ya sire ki ni ko sele si
1: won wa lo re ile on fodun merin
0: baba be ka bi lo awon ara le ton ba tonu bo
1: to omo Nigeria eja bere latori oro ese kuku local government autonomy ka gbe sori eto abo awon omo ta won omo lomo na lo sin ru ilu o obi o se wahala o gbianju pe nile yi eyin na e kawe iwe da ke le je eyan laye lojo ti won fi ebi sun ah lojo ta won omo na o ti ya lewe en ba ti lo lewe ri yo ye to wo to amon pe kankan ni asiko igbeyin amon attach e nile iwe
0: very
1: eh lati wo
0: ilu te ba lo a fi kini ke ibadan gbeyin
1: o ti ye yi ba o ile iwe te ba lo e nkan kan gbeyin eyan ni wi pe e ti wo
0: tanki de tanu
1: ka bi se
0: do ti tanu lo che
1: ah keyan wa kawe tan ko tu wo pe gbogbo opolo to n gbe bo ko wo kokolo fi sin le baba ohun ka won kan wa ko lo
0: laise lairo
1: kon a lo ma fi oju re riran dere dere dara dare dere
0: pelu 50 million lori kankan
1: ka to a ma fi awon obi sinu ekun ah ninu le asida pe 66 omo Nigeria kile yin ri soro yi e tun wa gboro epo to lohun fun wa ka fi mo gbadun bi iranu sugar te nkan si n jade nbe debi wi pe ah o ya mo gba ni ile kokan ye won a mo ja onje fun wa lojojumo laaro laaro bayi ni bi an se se lawon orile ede mi ama o ebi en pa wa lapa e ma je n fi enu mi so ti o da lori afefe hey Ibo la nlon 2027. Omo Nigeria o kan yin o. Oya, number te pe si re 0916-893-1000. Number le ke ji re 0915-333-4893. Olorun ni to talunka ti bulletin pe isa
2: ma tan le adisne le to mu ti la taki ti le
1: eseun
2: mo ni ya area
1: ese o
2: e la kon je mi fe so oro mi da bi ibere ke ri ati awon ayen na wa ba ti ti da wo poloko wa poloko won won ti mo ba wa su toro this is visa mo gbo ni mi o kawe debe o won lord lucard so pe nigeria ma last forget here
0: ironisa kori be sa
2: fire think about the fire o ti bajenu
0: ani kori be baba yi sa
2: to kujwe le
1: to eshon o o to koju selomi eyin lo ko selomi bi ilo gangan mo ta n bere ke won ba wa lo hello
2: apostle
1: to mr gbolan eshon
2: apostle
1: ojo ni tin
2: Honorable
0: Dolibi.
2: Mo dupe lowo e ngeji. Se bi awon beje ti kan ma confuse ara lu. Eyin choose that master. Iru yin de re o so won lati ri. Ṣugbọn Ọlọrun ba kun fun yan lesson a ma se san fein English gbagba
0: Ọlọrun.
2: Eh, ise anoti mo wa ni ko radio station man ton awon call yan upside down lo ko ti ni e mo ti lupe ba tin so ni awon ba tin gbowo je pe to ri olosu gan vital reasons so clear. Tan tin gbowo isokuso na ma so. So eba in tawon yan so fun lana ko mo kan gbe a. Ti radio station le yin yan po yi. So ijọba n ti so polo awon yan. Awon radio station kan lo ten ti so polo awon yan. Nipa NFC lo iko ni.
0: Yes sir.
2: NFC shall I gbogbo oro. Ibu gan ani ifatutana remain. Mo lo si sen gbogbo e. Just I move arithmetic on. See the capacity Dangote, 650 on here.
0: 650.
2: Clear me?
0: 650.
2: 650, yeah. And what was the you were marrying, yeah, to 0652?
0: Right.
2: One day, one day, we see that, right? Oh, we see that, right? So, one book game, don't she? So, no, look at that, we think that's all on the one more money. She wants to move out one exact in the car room. They took to Nigeria, she can't wallow us, no.
1: Who there to really issue? No more face here. No, I'm visible. Ta. Along Oko, Kosa, no. Along Jalero, no longer come on. You two be what? Dear Butio go. Hello? Hello? Hello?
2: Hello, Ekaro.
1: Ta. Ekaro, sir.
2: I'm a quick.
1: Alone ni to
2: olu ya ti ile obo ni ni lati loko apata badan
1: to ojo ni tiyin o
2: ojo apostle ki
1: e seun
2: kan ba mi olu re mi kan
0: thank you sir
2: Tony.
0: Yes sir
2: e karo sir
0: yes sir
2: abi yes, sir e jo ti awon olu yi wa yi to se gbo e to ma se o je ja ko lo nbo wa bi bi ta de awọ mo lu go fun ara wa ton dari ti a mo bi tan le sa awọ yi awa go fun awa sa se ba de bi ton lu mi ti so ro e wa ba yin o pelu gbogbo nkan to sele yi o se ba gboro to jade ninu won e ma wo pe se emi yi se ti se Nigeria ilo ngbe ni ti won ba ti ri bo la ti ko mo fun won abi won ri opportunity kan ni bi kan to se kini I'm going to go to the house. Ibi tó bá ti kọjú sí yẹn pẹ̀lú ṣéǹjì tó ń fún wọn yẹn àtànkárá àti ráìsì kóògbò kan tó ń gbà yẹn ọlọ́ọ̀ bá ń gbọ́ tẹ bá gbà wọn ọ̀fọ́kùsọ tó máa ń jáde lẹ́nu wọn lórí rédíò láàárọ̀ yìí láìsì mo ti àwọn kọjá pé tẹ bá gbọ́ ọ̀tún kan tó ń sọ inú bíbi tí mo ti ẹ̀sọ̀rọ̀ tó kọ̀ sí fóònù mi létí ni pé ṣé máa yóò sí lórí lórílẹ̀‐èdè yìí ọlọ́run ti àdúpọ̀ wa o
1: olóyè lẹ́kàn sọ ni wọ́n láwọn òrìrò mọ́ kẹ́ ẹ máa bá wọn rò ó ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ tó kan èmi ọ̀rọ̀ tó kan yín náà ni ìdí atúngbélé náà hello hello hello
3: hello ẹ̀káàrọ̀
1: ẹ̀káàrọ̀ sá o
3: hello
1: hello aláàjì kọ́ yín ni
3: hello.
1: Hello.
3: Ẹ̀sọ́ ètò mo kí bàbá wọlé ìta nígbà yá o.
0: Bàbá adé òye káàárọ̀ sá.
3: Kí bàbá wa atọ́kọ̀ ètò kò lẹ̀ yí o.
1: Ẹ̀sọ́n o.
3: Bàbá wọlé ìta ní ẹ̀dàkùn iṣẹ́ mi ti ẹ̀fẹ́ sọ rèé o. Nípa àwọn ọmọ àgùnbádìrọ̀ yẹ. Ẹ̀dàkùn ẹ̀bá ni sọ fúnjọba àpapọ̀. Kí wọ́n jẹ́ kálukú ọmọ ẹṣẹ́ nílètò rẹ̀. Kọ́mọ ọmọ ibo máa ṣe ti ẹlẹ ibo torí tó ń ṣẹlẹ yọ lágbára o àwọn ọmọ ọlọmọ tí wọn lọ kó ní ìsìn níbo la mọ tí wọn kó wọn dé tí wọn kó wọn lọ ní ìsìn wọn sì ní káwọn òbí ọlọmọ mú 50 million wá níbo làwọn òbí ti fẹ́ rí ẹdá fẹ́ta ní bẹ̀jọ́ àti ìjọba ó bá ní gba àwọn ọmọ yẹ torí pé ntí ẹ yí bàbá wa ẹgbò wà nígbà yẹn fi pé kíní yẹn kalẹ̀ kò wọ́ kì bá o kò ṣiṣẹ́ mọ́ o ṣẹ́ mọ́ bá o títí ọmọ bá tí òun ṣẹ̀yẹ lọ jí pé o ẹ bá ní sọ fún ìjọba kí wọ́n já kíní yẹn padà sí ìletò kálukú tí kálukú ọmọ ṣe ní ìletò rẹ̀.
1: Èmi náà nígbàgbọ́ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ wípé ó kan gbogbo wa náà ni ìjọba sì gbọdọ̀ gbé ìgbésẹ̀ tó nítumọ̀. Hello.
4: Hello, ẹ káàárọ̀ o.
1: Ẹ mọ̀ káàárọ̀ sá o.
4: Aku ìyálẹ̀ta.
1: Tọ́ ẹ ṣeun ojú òní tìyín o.
4: Aki ẹ̀yin atọ́kùn ètò.
1: Ẹ ṣe o.
4: Aki adẹ̀ sí olóyè kan tó ní.
5: Ẹ káàárọ̀ o.
4: So I'm gladun yin ori ko mi ni oga belo lati olebi.
5: Ah yes sir.
1: Oga belo.
4: Oye temi ni pe lori ogun to nsele yi. Keri a le ma se nkan na, a le ma se nkankan bakan na. Kade ro to le a le ri resort to different. Well, we have the same line na lanto. Since the fourth republic, line for now, land two. So, you know, I'm going to go to the other side. If you sit so the same line, Oye, you know the car, be a good lot of my advocacy, regionalism. Oye, ask your necessary carbon people by if I continue for the next 50 years, the same with Arma Carbon. So, you see, we are talking one day, we got the foundation, Tani. We beat on the wrong foundation. As a car, or tweet in their way, as a car joke, or cut tweet in their way, ta ba tun ipele wa yen pe a le ri good result. No, it is not possible. It is not done. I'm equally a nature arbitrator. I've managed people a lot. A le ri result o, ko si be sile meedogun e mewa. Same thing is, go and bring the best candidate in the world. Running in this system, in this platform, ko si nkan ka ma n bo nbe. Then I want to show the line. Hello.
1: Hello, awa pelu yin.
4: Baba to pe last meeting, I want to show his line. Seri ọ̀rọ̀ seri amọ gbogbo alamọ àwọn problem tó associate mọ́ region kọ̀ọ̀kan. So south west ati so the north the three north the apia o the south west the south east and south south gbogbo alamọ àwọn issue tó associate mọ́ kọ̀ọ̀kan. Oye ẹ jẹ́ kí ọ̀rọ̀ NYC yẹn tá a bá lè kánsì ẹ̀ pátápátá ẹ jẹ́ kí kálukú máa kó máa sẹ̀rù òní ní region ẹ̀ south west. So 1972 kan dá sí ní ẹ̀ẹ́lẹ̀ ogun tá rò pé bóyá a lè fi we want to use it to bring our guests together but now it's not working. We are already divided and there is nothing we can do for now. Ó lè bring unity yẹn padà mọ́ orí ẹnu lọ́kàn wà. Nigeria is one. Yes, Nigeria is one. But orí ahán ni o. Orí ahán ni ẹ jẹ́ kálukú ó lọ. A fẹ́ regionalism ká ní resource control. Kí tó lè bá ọ̀sẹ̀ nǹkan yẹn nìyẹn o, resource control ni. If we continue this system for the next 50 years, ọdún yẹn dún, Yorùbá náà máa ń fọ ọdún yẹn dún ni, ó sì máa rí nìyẹn. So ṣe bá sọ pé ká lajú wa fún ká lajú fún ta ni, ẹ̀sán ká lajú fún náà. Ẹ̀sán ká máa lajú fún.
1: Wọ́n ti gbà lẹ́nu wọn o. Hello.
5: Hello? Ah, kini on ho hani o to. Ema binu, igba me imbe to jayi pe ba ba ti un pe. Ti pe ba ti un kolura wan. Ema njala wan ni. Bi yon si jenu. Hello?
6: Hello, Caro. Mr. Tony, don't talk about you then.
5: To, Mr. Tony, eko juma on.
6: Tọba ni ka laju wa, ni ka laju wa dada, ka le menta ma dipo fun ni, ka ma tele le guva. Dori aye ki so ko fun yin, eni ti o jade to wa soro, to wa ba awa mo lu soro, to ni a n se aisan kan. E je n sara ye dada o. To to ta ba n se aisan, a mo pe e fe se operation fun aisan ko le lo. Eyan to pe ti titi, te fe se operation fun te de wa be fun 11 years. Fati yin. Said the operation is you. No matter what the doctor means, he na. He am a what the doctor means. He in a what custody arrest. So tomorrow we are on Shiwaletin. So our youth are Shiwa. I'm a lot of illegal. So you may end up may enter out. So you do me go with the people. But you do me can. So today I'm not coming.
5: Hello.
7: Hello.
5: So Eba, why are you video? You see the car, sir.
7: Okay, Lotio.
5: As young as sir.
7: But that you know if I know.
8: I can't, sir.
7: All right, Nikulala.
8: I'm not there, sir.
7: Adimalano, you like to do a picture for the other.
8: As I mean, that I got, sir.
7: In Cosmi Kong, a mini Bokina Paso Bound. Yes, Bond, I'm going to. So, but Teddy got two more calls. You see, Botas is like to be my own fellow. See, you can't connect the idea. Could that be the paper around the Kunu? Ati bi eni temere to je pe olorun je ka le gbe money so won ti wa so joko debi pe won mo bi won ti mo manuva aye wa to je pe odun won sa nlo odun wa modun won tori ko so pe o ma tin lo odun merin merin won be lojo ituwa na nlo kai gbadun kokon lile de so e wo jo ti grand tauri to ti dori ijoba yen ijoba to ba fe se daada ni mo so jo ti tauri ti dori ijoba yen gbogbo aye ti be se rele awon ba tinubu wa na wa lara o wa lara won to gbogbo ti ma yen ti ma yen so fun pe e je lo joko si lu yin tori ta fa se ni ya fa reform du an reform gidi ni ma en wa R. Kelly o wa la America o korin fun Traore ijoba to ba ti da e ti ma ri awon eyan ti wa ma so pe yes this is what we want and go inu won dey won sukun ayo o so wula fa sukun ayo Nigeria bi then awon ko awa ti wa so pe ati ka lo tero ni wa pa eni wa pa ko ka lo tero ni wa pa se ti ba tero lu mi pa ninu yara mi so le ko le lo control abuja ni abi ka won ani olori ti o je ko jokan ola ko sa ba wa ka ma ba tin paro ka ma paro won na bo so me me na ni ti ti ta ma re to da so ni ta ba so pe e je ni ba tero wa pa se emi ba tero ri pa se to wa le keji so tero nu e pa abi se gugu wa la ba kan o si je pe gugu won jo to ba la njo ta ba travel out kia kia la ma sare se lo fun o ba imu won ko ti bo se le worst to ni ilu to ti bo jo ba ti ta ni wa ti gbe se lo fun se bi system lo da nbe eni ko awon ko lo de se olori na de ni ṣùgbọ́n ẹ wà máa sọ pé àwa mọ̀ lónìí ká ọkọ̀ yí èrò wa padà olórí olórí àdèmà gbádùn wa máa wò wáràn wọ́n ti wá sọ wá di divide and rule ó tiẹ̀ jẹ́ bíi pé wí mọ̀ọ́kọ́ tí ọ̀tí ẹ̀lì sọ pé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí gan torí àwọn mẹ̀kúnù tí bàbá aláwọn mú reform wá fún wa àwọn mẹ̀kúnù tí wá kọ̀ débi pé tí máa lọ lójú máa àwọn èèyàn tọrọ bára kiri ni kò sí dọ́tí ẹ bá débì kan so ẹ pori sisi ẹ kọ ma lẹlẹ ẹlẹ ní àwọn ọsọ tó da díẹ o ẹ kọ ma gbọmbọ o gbọmbọ ni o ẹ rò pé ó fẹ kọjá láàrin ni o a kàn jáde ẹjọ jáde ẹjọ sá ẹjọ ṣe borí nkankan sá ojoojúmọ kò jọsí mo kọjá táwọn yóò sọ pé ẹjọ wá fún wa ló ṣe irú láìpẹ ẹni bàbá ní ká máa lè fún mi ẹni tí wàá lẹ mú rìfọọmù wá fún wa rìfọọmù tẹ mú wá fún wa a lè rè epo sí mọtò mọ àwọn èèyàn tí wàá di pé wọn mo sọ fún yín ojoojúmọ ni oláwọn èèyàn tó ń páàkì mọtò tí epo ń tán mọ mọtò wọn dì tí ò jẹ kí n rí bẹẹ tẹlẹtẹlẹ ọkadà lásán tí mo ní tí mo kọ fún máa ń gbé ara mi jáde lọ sí àwọn ọmọ lọ sí fún ní ìlérí epo sí epo 2000 àwọn ọjọ méjì ni a máa ronú ní ojoojúmọ mo kọ fúnlẹ mo kọlá nu ilé ojoojúmọ ni kò jẹ́ kí mo jí àwọn ọmọ báyìí máa fún ọsẹ ọmọ yìí nàìjíríà ọ̀tá ẹja wa bàtí máa kóòlù because torí tó bá ní pé akọ̀ǹwò kó máa dà bọ́ sí máa lọ ọjọ́ orí wa títí wọ́n lọ ọjọ́ orí ìyá mi wọ́n lọ tó fi kú ni kò gbádùn orílẹ̀-èdè èmi àwọn ọmọ náà ó ti fílẹ̀ fáwọn àwọn náà fún ṣọ́gù ṣọ́gù ṣọ́gù ọ̀tún wá pè our struggle is giving pay ìdílé ìdílé airport I don't know ọ̀rọ̀ yẹn ẹ wo àfi kọ́lọ̀ kọ́ kọ́ àwa náà la máa fún àwa tá a mọra wa wípé àjọ ń pè sórí ètò ìta àdè mọ́nú wa pé nǹkan ṣẹlẹ̀ yóò pè wa àwa náà la máa wọ̀ àwọn tó bá ń tẹ̀lé wọn bọ́ ti lọ́jọ́ kọ́mà tẹ̀lé wọn because ó lè jẹ́ business man ni wọ́n.
5: Tọ́ àròkàn àròkàn ní mẹ́kàn àsun ọ̀dà wa bàbá ní àwọn òdìdùn ìfọ̀n a ọ̀rọ̀ àdé ègún. Hello.
9: Apostle.
5: Tọ́
9: àwọn ń jẹun.
5: Ẹ ṣeun.
9: Olè sọ ni.
8: Bàbá.
9: Tọ́ máa níyàn dájú tó jẹ́ ìkà ọlọ́run bá ń pè ìjọba yẹn. Èyí lẹ ní Buhari sọ nígbà fún subsidy fún wọn gbà yẹn náà.
10: Last year tó ṣe 4.39 trillion 2022.
9: Wọ́n ti ẹ̀rọ owó fi mọ́nítọ̀ páìpù lásán fún ìlú olóòtú ní.
10: 11.2 trillion.
9: Bí mo ṣe ń kọ̀ yìí, wọ́n ń jákàsí lórí pé mò ń pè mo ṣe ń kọ̀ yìí.
10: Pẹ̀lú ògo ọlọ́run.
9: Owó báǹkì mi náà, wọ́n ń kó oúnjẹ náà o. Ọ̀pọ̀ ní stamp duty, ọ̀pọ̀ ní táàkì o. Ìjọba ìlú kẹ̀ ti fara ò lọ, ẹ máa bẹ́sùbọ̀.
5: Torí yín náà ni wọ́n ń bá yín fi pamọ́ ni. Ẹnìkan ní wọ́n bò ń fi kí ni ẹ pamọ́. Olóyè Lẹ́kàn sọ ní ṣẹ̀bẹ́yìn náà lẹni wọ́n bá a fi pamọ́
10: rẹ̀. Ẹ̀yin lọ́sọ̀bẹ́ mi kan mo sọ
5: fẹ́. Ẹ̀ kì í sẹ́yìn.
10: Ẹ̀yin ni o ti ṣe yìí o.
5: Mr. Abiola wọn ni wọ́n bá yín fi pamọ́ ni o. Ẹ̀lú o.
11: Ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ sá o.
11: Mr. George láti ológun ẹ̀rọ.
5: Ẹ ṣeun bẹ́ẹ̀ sá.
11: Ẹ jẹ́ o Mr. Fine.
10: Bàbá George. Ẹ káàárọ̀ sá.
11: We cannot let their problem bring another problem to you people. You see, our president traveled for 1 month. He came back, he broadcast to us, he's telling us he understands what is happening to us. The 36, I think 37 people, young people that they killed in Niger State. You know, he did not mention anything about them.
10: Maybe you know here, sir. Our be host, don't be we cut them off. Our network do it, they won't do it.
5: That be we ojo ojo siri ni. To eh ejawa ma lo sile tori pe won ni kodun ko po bayi Olorun oba oke ona ni jebe. E ti mo wa wa oni ga tan eh di o to bayi ona la si duro si ba so to a ko.
10: Bẹni.
5: Báàsì sọ àárọ̀ run.
10: Bẹ́ẹ̀ni.
5: Àṣẹ wá sọ.
10: Ìyá mi lẹ́nu.
5: Wọ́n sì sọ wípé òdodo báyìí.
10: Mo èdè lékè.
5: Oní dórílẹ̀-èdè lékè. Ẹ dákan ẹ̀yìn ìjọba wa. Ẹ̀yin tẹ́ ẹ tún ń tọ̀ wá bọ̀ wípé ẹ̀yin náà o. Ẹ fẹ́ rọ̀nù. Èmi ò bá kúkú. Ohun tí kún bẹ́ ń lẹ̀ yìí ó tó pin.
10: Yàrá ta mo ti máa ń sọ kò tó wà ń lẹ̀ Nàìjíríà.
5: Ẹ yo.
10: Ó tó pin tá a lọ kárí lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀.
5: Àbẹ̀sì tí ó lọ kárí
10: lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀. Ṣùgbọ́n tá a bá fi lè rí ẹnìkan tí ikùn ẹ̀ fẹ̀ ju làákà yìí ẹ̀ lọ. Kò ní lọ lẹ́ẹ̀kan. Kò tiẹ̀ ní rìn síwájú rárá. Wọ́n á dè pa wọ́n lẹ̀.
5: Ìwà búkú nù.
10: Ìwà ìka ni.
5: Ìwà ìdájú ni. Ohun tó tọ́ sí gbogbo èèyàn.
10: Ìwà fira náà ni.
5: Kí wọ́n nìkan wá kó.
10: Bẹ́ẹ̀ ni. Kan tún máa wá ya gbèsè lé. Wọ́n máa dáná sí yín lọ́rùn. Èyí tó yẹ kẹ́ ẹ fi jẹ nǹkan.
5: Ẹyin o.
10: Tá a ṣe ara yín láǹfààní. Gbèsè náà ń jẹ sí yín lọ́rùn. Ẹ ṣáà jẹ ń bẹ.
5: Tọ́.
10: Bàbá ẹ jẹ́. Kí ẹ jẹ́ sẹ́nu. Ẹyin o. Kí ìta fi jẹ nǹkan sẹnu ọrùn àná jẹ nǹkan sí.
5: Tọ́ ìmọ̀ràn tẹ́bi ó kàn fún gbogbo ọmọ Nàìjíríà ni wípé lọ́dún 2027 ẹ̀dákùn ẹ̀ mọ̀mọ̀ fi ẹlẹ́yàmẹ̀yà ṣe bó bá di ọdún 27 ẹ mọ̀ fi ti ẹlẹ́sìn mẹ̀sìn ṣe o ẹ mọ̀ fi ọ̀rọ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ òṣèlú kankan ṣe. Ẹ wo ta ní tọ̀ yìí ń bọ̀ gan-an ta lẹni ọ̀hún. Àwọn wo ni wọ́n ń bọ̀ o. Ẹ wá wo àti máa ṣe bọ̀ wọn. Ẹ gbé wọn sórí òṣùwọ̀n dáadáa. Ṣé kí n má tọ̀ yín? Èṣù lánàá kò lè padà di áńgẹ́lì fún yín lónìí o. Ẹ ti mọ̀ bí èṣù lánàá. Wá wá sọ́dọ̀ yín lónìí torí pé ó nílò àǹfààní. Wà á rí òun o, òun o, òun láńgẹ́lì tí wọ́n ń wí o, òun láńgẹ́lì tí wọ́n ń sọ o. Bẹ́ẹ̀ bá kónú ọkọ rẹ̀. Tọ́ ibi tí ó gbé èèyàn dé lèmi ò ní sọ. Ṣùgbọ́n nǹkan tí mo kàn mọ̀ ni pé bí èèyàn bá wọrú ọkọ ẹni ọ̀hún, kó mọ́ ń retí pé òun ó padà bọ̀. 2027 ẹ̀yin tó jẹ́ pé ohun tẹ́ ẹ fẹ́ jẹ lónìí kò jẹ́ kẹ́ ẹ wọ̀ pé ọ̀làmọ̀sí ń bẹ̀. Ẹrù dáadáa o ẹrù kẹ́ ẹ tún rò ó. Èmi ò sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kankan o. Èmi ò sì sọ pé nìkankan ò dáa. Ẹ̀yin sọ pé nìkan báyìí ló dáa n ò sọ pé nìkan ò dáa. Lọ́dọ̀ tèmi èmi mẹ́ni tó dáa. lọ́dọ̀ tí yín náà
10: tèmi èmi mẹ́ntì ò da
5: ẹ̀mẹ́ntì ò da
10: mọ́mẹ́ntì ò da mọ́mẹ́ntì ò yẹ ń pò
5: ẹ sì mẹ́ntì ò da
10: mo ti ń fojú sun ẹ tó da
5: ẹ ń fojú sun ẹ tó da
10: mo ti ìkan ti ga lọ́kàn mi nínú àwọn tó da
5: ẹ̀yin náà láfojú sun
10: mo láfojú sun
5: ẹ tó da lẹ́ ó sì dìbò fún
10: pẹ̀lú ògo ọlọ́run
5: tọ́ ẹ tó da lẹ́ mi náà ó dìbò
10: fún èmi fẹ́ original change
5: original change
10: yàtọ̀ sí gbájú ẹ change mo fẹ́ original change
5: tọ́ bó tá àti sọ fáwọn ọmọ nàìjíríà bá a ṣe ń kọ ìkasára ògiri kí wọn máa fi ẹmí bá wa rìnrìn àjò báwọn náà bá fẹ́ mọ ìkóríta níbi tí ohun tó dá wà bá a bá ṣe ń kọ wọn bá ti ń tẹ̀lé wa nù ẹ̀mí àwọn náà wọn ó mọ débẹ̀ pátápátá
10: chẹ́ńjì gidi yàtọ̀ sẹ́yìn tó ń pè rẹ̀ ní chẹ́ńjì tó dẹ̀bi pass pẹ̀lú bádé àti pé pass pẹ̀lú tó fẹ́ bádé mi fẹ́ chẹ́ńjì tó solid tó mọ̀ nǹkan tó ń sọ tọ́jú nǹkan tó ń sọ dẹ̀ kì í ṣe àrùbí kẹ́ẹ̀kan máa he ọ̀rọ̀ sọ́dọ̀ títí.
5: kíyèsí samuel adeleere lẹ́mbà tọ́lọ́ náà ló ń fẹ́ rọ́nù ọ́ nígbà máa bi léèrè pé kí ló fẹ́ rọ́nù ó ní president olóòtú ẹ bẹ̀rẹ̀ látòrí local government àjàgà tó fẹ́ gbé yìí sọ́run ẹ sì gbé
10: president africa náà fẹ́ jẹ nàìjíríà gan kiri
5: ó lọ́rùn òun kí ọlọ́run mọ́jọ́rùn rèé ó wọ̀ léyìí tó fẹ́ gbé yìí tọ́ olóyè lẹ́kàn sọ ni ẹ bá ń dájọ́ rẹ̀.
10: ẹ ṣe tẹ bá a ṣe tẹ̀ní ẹ̀yin tẹ̀ ṣe ń pè ẹ má bínú táìmù ni ó wù àkágbé gbogbo ẹ̀ kò ṣe gbé ni ẹ má bínú agbára ọlọ́run ọ̀sẹ̀ tó ń bá wa pàdé.
5: tọ́ túndé náà wà ń bí o ó wá láàárọ̀ tòní ìjẹ́jọ́ ó bá ọ̀rọ̀ ìlú lọ a sọ fún yín pé nítorí tìyín náà ni àmọ́ lóòrọ̀ yìí ó dé padà ó dé padà. tọ́ olúgbẹ̀mí gọ̀mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi your radio apostle lọ́jọ́ mẹ́jọ láòtú lórí ọ̀fẹ́ láti mọ pàdé ẹ̀yìn fi inú ìbànújẹ́ n ò sì ní ba inú ìbànújẹ́ ẹ fẹ́ pè mí lẹ́yìn ètò 08058816462 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ọjà ẹ 08058816462 tọ́ ọ̀ bá ti dìde ìṣọ̀lá ọmọ adékúnlé yóò jókòó iso tv tọ́ ojú ọjà náà ó kó tún gbé wa lọ sí ojú ọjà títí ọjọ́ mẹ́jọ èrè ó dàbọ̀.

0: orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D. A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM, kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ẹ̀láyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM, kànga agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D. A. Fashion ti Good Women Choir.
1: Ẹ filẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

ẹ̀fún kàárọ̀ ẹ̀kù dédé àkókò yìí. Mo kí gbogbo ẹ̀yin ìyá lọ́jà gbogbo ẹ̀yin bàbá lọ́jà pátápátá. Mo kí gbogbo ẹ̀yin ará ọjà gbogbo ẹ̀yin olùnájà ẹ̀yin olùtajà olùrajà. Bó lọjà ṣe rí ń bẹ̀rùn ṣáájú ń bugbá jẹ.

0: yóò tiẹ̀ búgbà jẹ́ nínú torí pa àta àtàkúta nínú ọjà wa. A sì fi okòwò wa àfi ṣeré.
1: Bàbá mi ràn án bá sọ̀rọ̀.
0: A fi okòwò wa àfi ṣe ìṣekúṣe.
1: Omi tútù sọ fún mi. Ẹjẹ́ máa rán tí ó bá ọ̀run tó fọ́ lọ́rùn wa ní.
0: Ẹjẹ́ kẹ̀mí kọ́kọ́ máa fi àkókò èkì yẹn pé àtúnkù ọ̀sán tuntun. Àtúnwá dúpẹ́ lọ́wọ́ ọba dẹ́dà ọba ṣẹ̀dá.
1: Àwọn ọmọ tó wà lókè ọ̀hún.
0: Ọba tó jẹ́ pé wíwí ni tiwa.
1: Wọ́n ti ń pè
0: mí. Ọlọ́run nìkan ni ọba àṣẹ ọba ara.
1: Mọ́nú ẹwà àwọn ẹni tó wà lápá ibi bí wọ́n ti rẹ́rẹ̀ ká.
0: Tálàwá jámọ́. Bí kì bá ṣe Ọlọ́run ọba.
1: Rántí ẹni tó lẹ̀mí rẹ.
0: Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lọjà tí ò lè padà sílé.
1: Rántí ẹni ńlá tó lè
0: jí. Àwa sì ń lọ à ń bọ̀.
1: Tó lè gbà ní ìṣẹ́jú kan.
0: Tó ń fi ìdùnnú àfi ń bá àwọn ọmọ wa. À ń fi ìdùnnú àfi ń bá ẹbí wa.

0: bá jẹ́ ti wùwá sí wa ti ṣe sí wa ni. Wọ́n máa sọ pé àkájú àpẹẹrẹ àbá àkájú àsùn.
1: Ẹ̀yin òbí wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa tó wà níwájú.
0: Tábá ti àjàjà wa, tábá ti jẹ́ àárọ̀ ọjà báyìí, tá a mọ́ ná ọjà àdájí. Ọmọ ọmọ ti lọ, bá máa sọ, bá máa sọ, bá mú gèlè.
1: Ilé ti ṣan.
0: Mo ń lọ ju oko nù.
1: Jàìsàn.
0: Mọ́jọ́kọ́ já mi jù lẹ̀.
1: Obìnrin láyé ọkọ̀ dúró sọ́dọ̀ ẹnìkan.
0: Mo mọ̀ pé ìdájí lọjà wa.
1: Èyí tó bá ṣe la ó rọ̀.
0: A ti lọ firinjẹ́gbọ́n, firinjẹ́gbọ́n.

0: agbára Ọlọ́run ọjà òní tún mẹ́mí àti ẹ̀yìn lórí. Àná jèrè àtàjèrè òun ni a mọ̀ ta. Mo kí yín lórúkọ aláṣẹ olùdásílẹ̀ ìkànnì tá a wà ẹ́. Ìkànnì West Radio 89.3 FM. Òun náà lẹ ti ń láǹfààní láti máa gbọ́ ètò ojú ọjà. Wọ́n lè tètè ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo kí yín lórúkọ ọ̀gá wa pátápátá tó ń ṣejí ẹ̀mú wa ní ìkànnì. Mo wá kí yín lórúkọ àwọn lọ́gàálọ́gà ìkànnì pátápátá. Mo kí yín lórúkọ ọlọ́wọ́ Bọ́tẹ̀mí ní sáà tí mo wà yìí.
1: Kó má bàjẹ́ là ń sọ̀rọ̀. Agbára
0: tó ń ṣe bàbá jẹ́jẹ́.
1: Àtọ̀runwájì.
0: Ṣáadé lérè. Ọlọ́wọ́ Bọ́tẹ̀mí lákòókò tí mo wà yìí.
1: Ẹlẹ́dùn àgbà fún wa mí o.
0: Ọlọ́run tó ti ń gbà fẹ́mi àtẹ̀yìn nínú oko òwò. Kò ní padà lẹ́yìn èmi àti yín. Sẹ́rí lónìí mo tún ṣe àwọn ìwádìí. Kí ló ń lọ nínú ọjà gangan? Kí ni àwọn ìlàkọjá? Kí ni àwọn ìdojúkọ? Bó lọ́rọ̀ ajé ṣe rí lásìkò tá a wà yìí?
1: Bẹ́ẹ̀kú ọba ṣe bẹ̀bẹ̀.
0: Gbéra pa. Láǹfààní láti kàn sí igbákejì bàbá lọ́jà.
1: Ìrí yóò dá ẹ̀yìn èrò ọjà. Ìfẹ́ ẹlẹ́ẹ̀dá fún.
0: Bàbá lọ́jà bínú konú.
1: Akọni yìí o. Rárá. Nítorí ọ̀la wa ẹ̀wẹ̀ kú wa.
0: Ní ilẹ̀ Ìbàdàn.
1: Báyéṣeré yóò dá
2: o.
1: Kí lẹ ti sọ.
0: Mr. Rafiu Ọládélé.
1: Ọjà iná.
0: Rafiu Ọláidé. Ó ní igbákejì bàbọ́lọ́jà bínú kò nínú ilẹ̀ Ìbàdàn. Ìbàdàn South West.
1: Má má jẹ́ kọjá yìí tún mọ́ wa lórí.
0: Ìbàdàn South West. Àti Ìbàdàn North East.
1: Má má jẹ́ kọjá yìí tún mọ́ wa lórí.
0: Ó jẹ́ páwọn náà máa ń ṣe ìpàdé bọ́rọ̀ ọjà ó ṣe dáa. Ẹ láǹfààní láti gbọ́rọ̀ látẹnu bàbá lónìí. Bóyá bẹ́ẹ̀ ló wá rí ní gbogbo ọjà wa ní àgbáyé báyìí. Lónìí tá a bá gbọ́rọ̀ láti ẹnu bàbá, màá fẹ́ jẹ́ kẹ̀yìn ará Lékẹ́ láǹfààní náà láti pè wọlé láti dá sí ìkíní. Ṣé bẹ́ẹ̀ ló rí? Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ń bẹ náà? Àti tá a bá lè ṣe sí ní tó ń ṣẹlẹ̀ ní àsìkò yìí.
1: Èrò ọjà olówó.
0: Sẹ́rí lórí ètò yìí. Níyàn bá já ara ọjà tí ò mọ ti ń ṣẹlẹ̀ nú ọjà. Ó bá délé tán wá ń ròyìn fún pé àyà alágbájá bóò ni nǹkan ṣe rí báyìí. Wá ní o sì ń pera rẹ lólùtajà olóko òwò.
1: Èrò ọjà olómọ.
0: Kò dẹ̀ mọ bí ọ̀rọ̀ oko òwò ṣe rí lásìkò yìí. Jẹ́ kọ́pọ̀lọpọ̀ mọ̀ sọ pé àìwò àìwà tó jó owó àti èrè gan-an.
1: Èrò ọjà olówó.
0: Àti ẹ̀mọ́ bá a ṣe ṣe.
1: Èrò ọjà olómọ̀.
0: Àwọn ẹ̀jẹ̀ ń wá gbéra pa báyìí.
1: Ilé ti.
0: A lọ gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá.
1: Ọjà ìsí.
0: Igbákejì bàbá lọ́jà bínú konú ní ilẹ̀ Ìbàdàn. Ẹja gbọ́rọ̀ látẹnu wọn kí àwọn ará Lékẹ́ lè wò pé ṣé bó lóòótọ́ ló ṣe rí lọ́dọ̀ tìyín náà, bóyá ọ̀dọ̀ wọn nìkan ni ó ń ṣe é sí o.
3: Ẹ máa mú dárúkọ yín fáwọn ará Lẹ́sà.
4: Rafiu Ọláidé.
2: Bukata ti si gbo lojumo is either I like it or not ko ba kiri mo niba ta mo ti wole school lo ko ba kiri mo
4: 10,000
2: mo le sise si le 2,000 ti gangan lati aro mo yo jile o 2,000 ma na si e mara ka to wa so pe yawo meta mo si ni
4: yawo meta
2: ki to wa so pe mo fe fun yawo kini lowo je ikeje iketa awon omo ma mi si nbe oloko mo emi na loko e anti mi nbe oko re ti kuni si 17 years ni emi na loko ti e na ni dile bi ti mo ti lo fe awon meteta ti won ba pe won ta won ku ka to so ti won ti di mi ka to so bi ti won ti di ma se mo ban ko ka lukun dogbon ro fo
4: yi mo
2: amo oja su te wa nwo yan ke se nta le so fun ni price soja go
4: soja ko
2: ni last week ni 2 weeks ago sin daro gbugbu la nta iye ti awon ka nta fun ba na la nga akanti o wa latari pe o wa surplus. But now, if you didn't study without nothing local, but I don't know, I want to be a woman. I don't know about the idea. I know the kidney. I know the outside. There'll be a power logo. I won't see the TV of our logo. ìjọba tó bá fẹ́ bá báwa àwọn ìlú ọba yàn bàjẹ́ yàn ń bẹ lára onífà ìlú ọba yàn rí iṣẹ́ ọ̀lẹ́ wa ó tó ọ̀lẹ́ tí wá jẹ ẹni tó bá wá bẹ tó bá bá wa ìwà wẹ́kọ̀ ọ̀fẹ́ ẹnìkan wọ́n ní kinní kan káwá ń bì kan àmì lọ tó bá ní ìdíwà wàwàwà a lè jọ sọ tọrọ wa ba wuyera wa tọ ba di jọọbu to fara mu a tẹ ka fọ a ba tẹ ka fọ fọ ma ma wari mọ a wa ti se adehun ta bọ.
4: Àmọ̀ràn owó lẹ́wà ní fún àwọn ìjọba wa ìgbésẹ̀ òun lẹ́wọ̀ bí wọ́n ní ká wa gbé lórí ọ̀wọ́.
2: Ìmọ̀ràn tí mo ní fún gọ́ọ̀mẹ̀ntì tá a bá ní àtẹnubọ̀ ilé oṣù yín síbí o.
4: Ẹ bá wa sọ díẹ̀ lórí.
2: Ìní wípé gọ́ọ̀mẹ̀ntì ìta ni wọ́n. Tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe dáadáa kí wọ́n dá agbára padà sí local government. Tí wọ́n bá ṣe tán láti máa ṣe àṣeyọrí. Tí wọ́n bá ti dá agbára padà sí local government. Ìfò rọ̀. Local government ó ní councilor. Councilor súnmọ́ wa. Àwọn ọmọ rí councilor bá máa rí bá sọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo agbára náà sì ọwọ́ gọ́vnà lágbára wà. Kò sọ gbára kankan ló ká gọ́mọ̀. Gọ́vnà ní ń yọ owó lé local government lọ́wọ́. Lába fẹ́ ṣe bí àwọn ìlú kan bí Amẹ́ríkà. Amẹ́ríkà ni state ní generate owó fúnra rẹ̀ tí ń send ìṣòwò sí federal. Kò ṣe pé federal ló fún state lówó. Kí state náà o kí wọ́n gbágbára kí federal náà gbágbára lé state lọ́wọ́. Gbogbo àwọn tí wọ́n láwọn lọ sí house of rep ní senate ní ìka ní wọ́n olè ní wọ́n. They have nothing to do.

0: tẹ́rí nínú ọ̀rọ̀ tí bàbá ẹ sọ.
1: Ìpè
0: tí mo ní mo fẹ́ gbà ni pé
1: bó
0: lọjà ṣe rí lọ́dọ̀ tiyín náà ń bẹ̀rùn.
1: Ẹ̀yin àgbà tó tágbà tó táyé ṣe àgbà yín ládàlẹ́.
0: Sáré fìyẹn gba ìpè méjì.
1: Ọmọdé ni mi o.
0: Kò mọ̀ jẹ́ pé ọ̀dọ̀ wọn nìkan la ti gbọ́ pé wọ́n ní gbogbo nǹkan wọn iye táwọn ra nǹkan lọ́dún báyìí ó ti yàtọ̀ sí tàsìkò yìí.
1: Olúwàdà mi lágbà, àgbà tó ń múlẹ́rọ̀, tó tó ṣe bí ìmọ̀ràn, mi ò tó bá yín ní ìmọ̀ràn, iṣẹ́ Ọlọ́run ni.
0: Ẹ lè pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀
2: Ẹ̀rí pé ọ̀rọ̀ ńlá bàbá ẹ sọ, ọ̀rọ̀ bàbá sọ, ṣe rí mindset wa ni ẹ̀mọ bígbà ṣe pè ní Yorùbá. Ìgbélọ́kàn wa, ohun tí ọkàn wa tán ti ṣiṣẹ́ kan àwọn ológun ló ti gbé ọkàn yẹn, ó dẹ̀ ń pa ọ̀nà ti dá ọgbẹ́ ọkàn yẹn sí wa lára. Ó wá jẹ́ kó ń dákun máa wòye pé ibi tóun bá ti rí ibù kóun bù tóun. Láì bá dẹ̀jẹ́ pé a bá pa ìmísí ẹrẹ́kùn ọkàn wa sá. Ọmọ kékeré kan, ọmọ kékeré kan ní ìsìn, ó ń tètè wà lọ́kàn ènìyàn. Ṣé ló ń tètè wọ́n bá kí a ní ìtura tó lè mú kí nǹkan yẹn parẹ́ kó lọ́kàn wa? Ìtura ló lè mú kí nǹkan yẹn parẹ́ kó lọ́kàn wa? Láì bá jẹ́ bẹ́ẹ̀, kì í ṣe pé ó ọmọ ẹ̀pẹ́ péréré yìí máa lọ nìyẹn. Yes. Ìmísí pé kẹmí náà jẹ́ tẹmí kí n kó mẹ́. Ok, fẹ́ra wo, wọ́n ṣe ratio bá ṣe ń provide bá ti ṣe ń dìbò bọ̀ láti nǹkan bí 2011. Ìṣe ló ń dé sí sà, àwọn tó ń dìbò, ìṣe náà ń dé sí tó pé kí ni wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí mọ́. Nípa ìjọba orílẹ̀-èdè yìí, Ọ̀gbẹ́ni Adéolú Káyọ̀dé ló ń pè láti kó láàpáta. Ọmọ ènìyàn nígbàgbọ́ sí mọ́. Wọ́n ti wẹ̀ pé tó bá débẹ̀ kó ṣàdébẹ̀ kó ṣàti sànmi tẹ́mi ṣàti rí tèmi ṣe. Kọ́ ọmọ mi náà débẹ̀ kọ́ ọmọ mi náà gòkè kọ́ ọ náà lọ kí là ń sọ ẹ kọ́ ọmọ ẹ náà kọ́ ọ lọ ṣe the same thing. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ Corpus náà kó báyìí nífi náà wọn kọ́sídẹ́ǹtì Ọ̀yọ́ tí tó lọ láti lọ sáà ní náná kó báyìí ní ìsìn. Ẹ jọ ṣe máa pọ̀pọ̀ ọ̀pọ̀ lé ló wà nú ẹkún báyìí ní ìsìn. Ọ̀dìbò láǹgbé kiri. Ó yẹ ká dáhùn tuùsì ní pàpà lórí ọ̀sẹ̀ tí gbogbo wa ká dáhùn tuùsì lọ pariwo léjọba lórí ibi ìtàn ọmọ oríire. Yes. Kò sí ẹnìkan kò kún anybody. Ṣẹ̀rí ẹ̀rí nǹkan tí mo ń sọ. Mindset ẹ̀rí pẹ̀lú nǹkan kò tiẹ̀ mí ẹni kẹ́kẹ́ rárá omi àwọn èèyàn. Lọ́nà tó ti sáà tó ti náwó lé lórí àmì tó fẹ́ lọ sáà fún. Ọlọ́run kò gbà lórílẹ̀-èdè yìí o. Ẹ̀mí ọ̀gá ju ìpọ̀jù o.
0: Ẹ ṣe.
1: Pé bá wa wo ọjà yìí náà
0: kó. Owó torí ìjọba àkókò wa.
1: Má látúmọ̀ wá lórí o. Èyí tẹ bá ṣe là máa.
0: Ẹ jẹ́ ká ṣe báyìí tó bá di ọjọ́ mẹ́jọ.
1: Bá ọ wá.
0: Mo ráwọn ọjà tá a lọ́pọ̀. Tún láǹfààní láti di ọjà kan tán ń pè ní ọjà tó wà ní ìlú Tápà.
1: Ọjà olówó jà lọ́lọ́.
0: Ọjà yìí tán ń pè ní Alemọ̀. Àti ọjà kan tán ń pè ní Àpáta. ni ilu tapa mo to ba di ojo mejo evan fa ni lati gboro latenu won latarun enu awon ara ilu tapa ati boja won se ri boki gbogbo eyin ololufe ikanna patapata agbara olohun iri atayo bayi lamo bara wa se nigeria o ni baje o isola adekunle loruko mi ire o

inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ́ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógráàmù yìí. Ẹ ò dẹni. Àmì.

Ẹ kásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ ti gbọ́ yín láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Tinubu faramọ́ ìkówọlé ẹ̀rọ alágbèéká epo fún afẹ́fẹ́ gáàsì CNG. Àjọ olómìnira tó ń rí ti ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ni wọ́n ti ṣíṣọ lójú ojú òpó ìgbaniwọlé ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ fún ètò ìdìbò ọdún 2027. Òǹkà àwọn tó gbẹ̀mímì lórí ọ̀rọ̀ àrùn ẹ̀bólà ti ròkè kọjá 4,000 bí orílẹ̀-èdè Congo ṣe ń tiraka láti ṣàkóso àti ìmúwálẹ̀ ìbújáde àrùn ọ̀hún. G7 ṣètò láti gbé àgbá epo àti dísù 100 mílíọ̀nù síta láti mú ìrọ̀rùn bá ìfúngun mọ́ tó wà lórí ìgbéjáde epo. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé, orúkọ Adams jáde bí balógun tuntun fún ikọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà sí ti ìdíje ife-ẹ̀yẹ àgbáyé ọdún 2030. Ní báyìí, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

Bola Tinubu ti pàṣẹ pé kí wọn Bola Tinubu ti fàṣẹ sí ìbuwọ́lu ìkówọlé ẹ̀rọ alágbèéká eléyìí tí ó mọ fún ọkọ̀ lépo nínú ìgbésẹ̀ ọ̀tún láti jẹ́ kí afẹ́fẹ́ gáàsì CNG kó wà ńlẹ̀ káàkiri àwọn agbègbè tó jìnà sí ìgboro. Gẹ́gẹ́ bí alákòóso kékeré fún ọ̀rọ̀ epo rọ̀bì afẹ́fẹ́ gáàsì ẹni tí í ṣe ọ̀nàrẹ́bù ẹpẹ́rípẹ́ epo bó ti ṣe fìlédè wọn ó pín àwọn ẹ̀rọ ìkẹ́kọ̀ ọ̀hún jákèjádò orílẹ̀-èdè fún ìpín afẹ́fẹ́ gáàsì ní déédé pẹ̀lú dọ́gbandọ́gba ní tìbútòrò orílẹ̀-èdè yìí. Epo fọ̀rọ̀ tó àwọn oníròyìn létí lánàá òde yìí nílùú Àbújá lórí ìgbésẹ̀ ìjọba láti mú àdínkù bá ìnira owó ìrànwọ́ epo. Ó wá fikún ọ̀rọ̀ rẹ̀ lórí bí pẹ̀lú àṣẹ ààrẹ Tinubu pẹ̀lú iṣẹ́ àkànṣe afẹ́fẹ́ gáàsì bó ti tó ogún níye eléyìí tó ti wà ńlẹ̀ lórílẹ̀-èdè yìí èyí tó pé ó ti ń wọ ìpinnu aláṣekágbá lọ lórí ìdókòwò. Alákòóso ọ̀hún tún ṣàtẹnumọ́ bí afẹ́fẹ́ gáàsì CNG ọ̀hún bí ó ti ṣe mú ìjáwálẹ̀ báyìí owó ọkọ̀ lórílẹ̀-èdè yìí àti akitiyan tí ìjọba ti ń gbé láti jẹ́ kí àdínkù kó dé bá owó ọkọ̀ lórílẹ̀-èdè yìí.

olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí iyun inec wọn ti kéde wípé ojú òpó orí afẹ́fẹ́ ìgbaniwọlé ṣiṣẹ́ fáwọn òṣìṣẹ́ eléyìí tí wọn yóò lò fún ètò ìdìbò ti gbogbogbò ọdún 2027 wọn ni ó ti wà ní ṣíṣí sílẹ̀ wàyí àjọ ọ̀hún wọn fọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde lójú òpó x1 lánàá níbi tí ojú òpó ọ̀hún tí wọ́n ṣe ṣàlàyé lórí bó ti ṣe wà ní ṣíṣí sílẹ̀ fún àwọn tó bá nífẹ̀ẹ́ láti di òṣìṣẹ́ elétò ìdìbò náà ìgbésẹ̀ ọ̀hún yóò parí ní òru ọjọ́rú ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2026 àjọ inec tẹ̀ wájú nú àlàyé wọn lórí bí ojú òpó náà yóò ṣe lè jẹ́ lílò lórí ẹ̀rọ alágbèéká tó ń ti àwọn ẹ̀rọ mìíràn.

Ọ̀gá àgbà ọlọ́pàá Ọlátúnjí Dìísù ló ti gbé igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá ẹni tí ṣe Ṣéùnà Àdàdà lọ sí ìpínlẹ̀ Imo láti ṣe àmójútó àti àkóso iṣẹ́ ìdóòlà àwọn tó fẹ́ sin rúùlú ogun níye tó fi máwọn èrò mìíràn eléyìí tí wọ́n jígbe lọ́nà Òwèrì sí Onisha. Alukoro olú-iléeṣẹ́ ọlọ́pàá Aníjẹ Iniedu olóforọ̀ léde nínú àtẹ̀jáde oníròyìn lánàá. Iniedu wá ṣàlàyé wípé igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá Nàdàdà ó ti ṣàtúnyẹ̀wò iṣẹ́ náà tó fi mọ́ àwọn ọlọ́pàá tí wọ́n tú jáde síta àti àṣẹ tó dá lórí àfikún okun èsì sí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó ti wá fi léde, Nàdàdà fi dáwọn ará ìlú lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá ti farajìn títí dídáàbòbò àti dídóòlà láyé àwọn ènìyàn tí wọ́n kú ọ̀hún. Bẹ́ẹ̀ ló wá rọ àwọn ará ìlú àti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láti farabalẹ̀ pẹ̀lú wípé kí wọ́n pèsè àlàyé eléyìí tó bá lè ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí iṣẹ́ wọn. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ ó rántí wípé àwọn ènìyàn ọ̀hún ó ní wọ́n jígbe ní ọjọ́bọ̀ ọjọ́ kìíní inú oṣù kẹwàá ọdún 2026 nítòsí Umuahia ìpínlẹ̀ Imo.

Àkójọpọ̀ ìròyìn ìjọba láti orílẹ̀-èdè olómìnira Congo ló ti fìròyìn léde nípa ìbújáde àrùn ẹ̀bólà èyí tó ti gbẹ̀mí ènìyàn tó lé ní 4,000 tó sọ di àjàkálẹ̀ àrùn tó burú jùlọ nù tún orílẹ̀-èdè ọ̀hún. Àkójọpọ̀ ilé tí wọ́n fi léde lánàá òde yìí ló ṣàfihàn òǹkà àwọn tó ti gbẹ̀mí mì tó rọ̀kè sí 4,000 àti èyí tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ tó nǹkan ọ̀hún wọ 8,000 àti 300 níye. Ní tìbútòrú àwọn agbègbè méje bí ìjọba ti ṣe ń tẹ ọwọ́ wájú láti máa ṣàkóso ìbújáde àrùn ọ̀hún. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn náà, àìsí ohun amáyédẹrùn eléyìí tó yẹ tó fi mọ́ bí ọ̀nà ọ̀hún bó ti jìnà tó àti wàhálà àwọn ikọ̀ adìẹ àmọ́ra tó wà ń tòsí ẹnu àlà ìloro wọn pẹ̀lú ìlú South Sudan, Uganda àti Rwanda ní ṣèdíwọ́ akitiyan èsì ojú ẹsẹ̀ èyí tí wọ́n pé ó ti fipálé àwọn ènìyàn tó ń ka wọn tó 1,120 kúrò níbi ìpàgọ́ náà. Ikọ̀ méje G7 ti kéde ètò wọn láti fi 100,000,000 àgbẹ̀ epo àti dísù sílẹ̀ láti mú nǹkan rọrùn lórí ìkọminú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó epo tó rọ̀kè. Àwọn igun méjèèjì ọ̀hún tí wọ́n ṣètò ohun tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé ni wọ́n fọ̀rọ̀ léde lórí bí ìgbésẹ̀ ọ̀hún bí ó ti ṣe bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀ tí ó sì ti ọwọ́ wájú wọnú oṣù kẹrin. Ìgbésẹ̀ náà ló tẹ̀lé ìhalẹ̀ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump láti dínà mọ́ ìkóránṣẹ́ jáde síta epo dísù bí àwọn orílẹ̀-èdè Europe bá fi lè kùnà láti ṣe ìfisílẹ̀ púpọ̀ nínú ìṣúra ìpamọ́ epo wọn. Àwọn ọkọ̀ jíṣẹ́ wọn ọ̀hún náà ni orílẹ̀-èdè Amẹ́ríkà, UK, Canada, Japan, Germany, Italy àti France pẹ̀lú àjọ Europe náà táwọn náà yan aṣojú lọ síbi ìpàdé ọ̀hún. Olórí ìlú Kyiv Vitali Klitschko ló ti ṣàlàyé ọ̀rọ̀ nípa bí ìkọlù Russia ṣe bá fara Kyiv kéde bí Russia ṣe ń fikún ìkọlù lórí ohun amáyédẹrùn eléyìí tó ṣe kókó àti pàtàkì ní olú ìlú Ukraine. Ìkọlù ọ̀hún wáyé lówùúrọ̀ òní tó sì bá ojú òpópónà tó fi mọ́ àwọn òpó àti okùn tó wà ní orí afárá ọ̀hún. Olórí ìlú náà wá ṣàlàyé bí ìkọlù àkọ́kọ́ ọ̀hún bó ti ṣe wáyé ní afárá gúúsù ìlú náà tó fa ìpàdé àwọn ìgbìmọ̀ aláàbò Kyiv lánàá. Ìkọlù tún wáyé lẹ́yìn tí ìkọlù mìíràn ti bá afárá tó ṣe kókó pẹ̀lú àfojúsùn ìkọlù bàálù òfẹ́fẹ́ dúrónù Russia àti ìkọlù Klitschko lórí bí ó ti ṣe ń kìlọ̀ wípé ìṣẹ̀lẹ̀ náà ó ṣeéṣe kó fa ìlú Kyiv ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Nínú ìròyìn eré ìdárayá, olórí akọ́nimọ̀ọ́gbọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà Mauricio Pochettino lánàá òde yìí ló ti dárúkọ Tyler Adams gẹ́gẹ́ bí balógun ikọ̀ rẹ̀ títí wọ ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2030. Ó sọ̀rọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà kọjú ikọ̀ Mexico nílùú Arizona. Níbẹ̀ ó ní Pochettino ti sọ̀rọ̀ lórí ìpinnu rẹ̀ láti yan Adams àti bó ti ṣe jẹ́ wípé òun ni ó léwájú ikọ̀ Amẹ́ríkà. Adams, ẹni tó díje fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Premier League ilẹ̀ Gẹ̀ẹ́sì ti Bournemouth, ni ó fẹsẹ̀ múlẹ̀ lára àwọn agbábọ́ọ̀lù àgbà nínú ogun orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹni ọdún 27 ọ̀hún ló jẹ́ balógun ikọ̀ Amẹ́ríkà nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́dún 2022 nílùú Qatar lábẹ́ àkóso akọ́nimọ̀ọ́gbà àtitẹ́lẹ̀ Greg Berhalter. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gọ́ àwọn kókó eléyìí tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu ti fàṣẹ sí ìbuwọ́lù ìkówọlé ẹ̀rọ alágbèéká eléyìí tí ó mọ fún ọkọ̀ lépo nínú ìgbésẹ̀ ọ̀tún láti jẹ́ kí afẹ́fẹ́ gáàsì CNG wà ńlẹ̀ káàkiri àwọn agbègbè tó jìnà sí ìgboro. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yíyún INEC ó ní wọ́n ti kéde wípé ojú òpórí afẹ́fẹ́ ìgbaniwọlé ṣiṣẹ́ fáwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n lò fún ètò ìdìbò gbogbo ọdún 2027 ó ti wà ní ṣíṣí sílẹ̀ wàyí. Àkójọpọ̀ ìròyìn ìjọba láti ilẹ̀ olómìnira Congo ló ti fi ìròyìn léde nípa ìbújáde àrùn ẹ̀bólà èyí tó gbẹ̀mí ènìyàn tó ti lé ní 4,000 tó sì sọ di àjàkálẹ̀ àrùn tó burú jùlọ nù tún orílẹ̀-èdè ọ̀hún.
awon iko meje ti G7 lati kede eto won lati fi 100 million agba epo ati disu sile lati mu nkan rorun lori ikominu to ni se pelu owo epo toroke ninu iroyin ere idaraya olori akoni magbo orilede America Mariko Pochettino lanu odeyi lo daruko Tyler Adams gege bi balogun iko re titiwo idije fe ye titiwo idije fe ya agbaye todun 2030 iroyin agbaye fun ti osan oni akojopo ton ti atunto iroyin na lo waye latowo Kemisola Williams e darapo mo wa lojo opo aye lujara wa gbogbo Wells Radio 893 bakan e ba wa nife ka si ba wa pin kaakiri lojo opo ikani banidore Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun awon iroyin leyi to ba soju yin te fe ka ni mo nipa re e kan sinu kolo ikoroyin jopo wa lori number yi 091-6893-2000 Oye, Olorun Adegoke, loniro yinyi, eshe un, ten gbo waw. Olorun, yo buko funyi, eko kale.

ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àfọ̀mọ́ igun èyí tí wọ́n wà lórí ètò fífi àwọn àgbàdo kan èyí tó ti bàjẹ́ sọwọ́ sí ìjọba Botswana. Ìjọba ṣàlàyé pé èròǹgbà láti jáwọ́ nínú ìgbésẹ̀ ọ̀hún kò ṣe lórí àwọn àkọsílẹ̀ kan àti lójúnà láti dáàbòbò àwọn àgbẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ yìí òun ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ nínú ìròyìn kan èyí tí wọ́n fi léde ní ìlú Ìbàdàn. Olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lánàá òde yìí láti pàṣẹ olùbádámọ̀ràn pàtàkì ní ẹ̀ka ìròyìn sí gómìnà ìyóhùn dókítà Sulaimon Ọlárẹ̀wájú. Ó ṣàlàyé pé ìjọba gómìnà Ṣèyí Mákindé òun ni ó ti ṣe ìwádìí yékéyéké tí wọ́n sì ti tọpinpin láti pàṣẹ àjọ èyí tó ń rí sí ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àbájáde pé títa àgbàdo ọ̀hún sí ilẹ̀ òkèrè kò ní ọrọ̀ ajé lórí tó nǹkan. Dókítà Ọlárẹ̀wájú ṣàlàyé pé ìgbésẹ̀ ọ̀hún kì í ṣe láti jáwọ́ nínú ìdókòwò lẹ́ka ètò àgbẹ̀ kárí ayé bí kò ṣe lọ́nà láti mú ìdókòwò lẹ́ka ètò àgbẹ̀ kárí ayé rú gọ́gọ́ sí láti lè ṣe ìgbélárugẹ fún àwọn ohun ọ̀gbìn bíi ẹ̀gẹ́ èyí tó lówó lórí dáadáa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ, ó ní ìpinnu ìjọba ó ní láti rọ̀gbọ̀kú lórí ètò ọ̀rọ̀ ajé èyí ò lẹ́ka ohun ọ̀gbìn èyí tó dúró rè tí yóò sì pẹ́ kanrin kése. Àwọn òbí àgùnbánirọ̀ èyí tó tó ogúnléye tí wọ́n bọ́ sọ́wọ́ àwọn ajínigbé, àwọn tí wọ́n síkọ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń lọ sí ibùdó èyí tí wọ́n ti fẹ́ lọ sinlẹ̀ bàbá wọn, ò ní wọ́n ní àwọn tó jí wọn gbé ti ń bèrè owó tó tó bílíọ̀nù kan náírà kí wọ́n lè yọ̀ǹda àwọn ọmọ ọ̀hún tí wọ́n sì ní sísan owó ọ̀hún kò gbọdọ̀ ju wákàtí 24 lọ. Àwọn òbí àwọn ọmọ yìí ò ní wọ́n sísọ lójú ọ̀rọ̀ ọ̀hún lónìí òde yìí nígbà tí wọ́n kàn sí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Ládọjà nílé rẹ̀ èyí tó wà ní Bódìjà ní ìlú Ìbàdàn tó ń ti kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá Olúgbẹ̀ngà Abimbọlá tó fi mọ́ àsẹ́yìn ti ìlú Ìsẹ́yìn ọba Sefio Adeyeri. Àwọn òbí àwọn ọmọ yìí ò ní wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ọba Rashidi Ládọjà pẹ̀lú kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá láti tètè dá sí ọ̀rọ̀ ọ̀hún fún ìtúsílẹ̀ àwọn ọmọ wọn. Ẹni tí ó gbẹnusọ fún àwọn mọ̀lẹ́bí tọ̀rọ̀ kan ìyún Alájà Àkàndé tó ń ti Oyè Bọ́lá Àkàndé ṣàlàyé pé àwọn ajínigbé ọ̀hún ló jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan lára àwọn ọmọ agùnbánirọ̀ èyí tí wọ́n jí gbé ni wọ́n fi ń bá wọn sọ̀rọ̀. Àmọ́ nínú èsì ọba Rashidi Ládọjà ó fi dá àwọn òbí tọ̀rọ̀ kan lójú pé àwọn yóò sa gbogbo ipá èyí tó wà lákàtà wọn láti rí i dájú pé àwọn ọmọ ọ̀hún di gbígbà padà láì farapa. Ẹ̀wẹ̀, kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Audu Garba Bozo jábọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti kẹ́fìn ibùba níbi tí àwọn tó kù lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún nípa irinṣẹ́ èyí tí wọ́n fi ń tọpinpin láti ojú òfurufú. Àmọ́ sá títí di àsìkò ìgbésẹ̀ kankan kò ì tíì wáyé láti dóòlà àwọn ọmọ ọ̀hún nítorí bí wọ́n ti ṣe kẹ́fìn pé àwọn tí wọ́n wà níbẹ̀ ni wọ́n ti rí àdó olóró ìyún àdó olóró abúgbàmù síbi tí àwọn ọmọ ọ̀hún wà.

àníríyàn jù báyìí lọ nínú àkójọpọ̀ ìròyìn orílẹ̀-èdè wa tá a mú wa fún yín lálẹ́ tòní. Àmọ́ ká tó mọ̀ lọ ẹjọ́ àwọn kókó àmẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbéra kúrò ní àsìkò àtúnṣe ẹ̀ka ọ̀rọ̀ ajé sí ìgbà àṣeyọrí. Ọ̀rọ̀ yìí ni ó sọ nígbà tí ó ń sísọ lójú àwọn ìlànà tuntun lójúnà láti mú kí àjọṣepọ̀ láàrin ìjọba àti àwọn ilé-iṣẹ́ lẹ́kànjẹ́ka èyí tó ń rí sí ìkànsí àwọn aráàlú túbọ̀ múnádóko sí. Ìjọba àpapọ̀ ti sísọ lójú ìpinnu wọn láti bu ọlá fún àwọn olùkọ́ 14 kan tó ń ti àwọn ilé-ìwé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Àwọn ẹ̀rọ ayárabíàṣá alágbèésítàn tó fi mọ́ ọkọ̀ bọ́ọ̀sì níbi ayẹyẹ àyájọ́ ọdún àwọn olùkọ́ ti ọdún 2026 èyí tí ó wáyé ní ọjọ́ 5 oṣù kẹwàá. Nínú ìròyìn ọ̀hún látún ti mú wá fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àfọ̀mọ́ igun èyí tí wọ́n wà lórí ètò fífi àwọn àgbàdo kan èyí tó ti bàjẹ́ sọwọ́ sí ìjọba Botswana. Àwọn òbí àwọn àgùnbánirọ̀ èyí tó tó ogún nìyẹ tí wọ́n bọ́ sọ́wọ́ àwọn ajínigbé wọ́n ni wọ́n síkọ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ń lọ sí ibùdó wọn níbi tí wọ́n ti fẹ́ lọ sin ilẹ̀ bàbá wọn. Ni wọ́n ní àwọn tó jí wọn gbé tí wọ́n ń bèèrè owó tó tó bílíọ̀nù kan náírà kí wọ́n tó lè yọ̀ǹda àwọn ọmọ ọ̀hún tí wọ́n sì ní sísan owó ọ̀hún kò gbọ́dọ̀ ju wákàtí 24 lọ. Kẹ́mi Sọlá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ lè darapọ̀ mọ́ wa lójú àwọn òpó ayélujára gbogbo wa. West Radio 893. Bákan náà, ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ ẹ sì bá wa pin káàkiri lójú òpó ìbáraẹnisọ̀rọ̀ èyàn tàtẹ́ Facebook ojúpọ̀nà tẹ́ fi kàn sí wa ní West Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.westradio. Fún àwọn ìròyìn èyí tó bá sojú yín tẹ́ ẹ sì fẹ́ fi tó wa létí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ sí wa lórí nọ́mbà yìí 0916-893-2000. Olúgbẹ́miga Ọmọ́tọ̀ṣọ́ ni ó ti ń ròyìn. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún fún yín. Orun ayọ̀ láó sùn.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.

0: Ẹ file, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
1: Ṣẹrùbà wọn, ṣẹrùbà wọn. Ìkéde yìí ṣẹrùbà wọn ọmọdé. Ṣẹrùbà wọn, ṣẹrùbà wọn.
0: 89.3 FM, your preferred wholesome radio.

0: Tí ń bá sọ wípé só ń yá wálé, ẹ máa sọ wípé ó ń lété ń bọ̀. Ó ń lété ń bọ̀ sórí MIC ní West Radio náà ni 89.3 FM. Ẹ ti ń retí ẹ̀, ẹ ti ń bèrè fún tipẹ́, ẹ ti ń sọ wípé Wálé Adéoyè bò ni. Alẹ́ ẹrẹbẹ náà lètò ètò náà lálẹ́ ẹrẹbẹ. Ẹ̀yin talẹ́ ẹrẹbẹ connection, ọyá ẹ tún máa lọ.
1: Wọ́n wá fẹ́ máa ṣe bí ọ̀rẹ́ láti wá nǹkan.
0: West Radio náà ni. Aláyà ló lè gbódó ńlá.
1: Láti ṣe nǹkan yìí.
0: Níbi táti jọmọ fàájá, àjọmọ fàájì ẹ̀ Famiani. Ibà lọ́wọ́ ọlọ́run ọba mi Odùmarè, àrí ìró àlá o, pátápátá ọlá porogodo ọlá àlá funfun gbò. Òun yẹn náà nìyẹn.
1: Wò má ṣàṣírí fẹ́ nìkan.
0: Ìbá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ kí n tó máa sọ̀rọ̀, ìbá àwọn tí wọ́n ti ń pèdè kí n tó máa pèdè. Wálé Adéoyè, mo tún ti léte ń bọ̀.
1: Fẹ́lẹ́ ni ìtàpè ní ọ̀rẹ́, ó lè jẹ́ ọ̀tá.
0: Oh yes, kẹ́.
1: Fẹ́lẹ́ ni ìtàpè ní Ìbàdí.
0: Ìbá lọ́wọ́ gbogbo àwọn àfáà pátápátá àwọn ajífi kálàmùdámọ̀ ẹlẹ́kùn àríṣe kọ́ńdádígbọ́n nìyẹn wọ̀. Ìbà lọ́wọ́ gbogbo àwọn pásítọ̀ pátápátá àwọn aláàgbò àjílù gbẹngàn. Ìbà lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ yí babaláwo àbọ̀rú oníṣègùn àbọ̀ yẹ̀ lẹ́ẹ̀dínlógún kìíní àbọ̀ ṣiṣẹ́. Ìbà lọ́wọ́ àwọn tí wọ́n ti ń ṣe fàájì ká tó mọ ṣé ìbà lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìbà àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa.
1: Ọlọ́run ọba tó sọ mí ni kò ní fi mí sílẹ̀.
0: Wálé Adéoyè yín náà rí ọmọ onílù atẹ̀ jẹ́jẹ́ ìran àjòjì atẹ̀ gírígírí. The grand commander for all the entertainers. Ọyẹ́ máa lọ sójú òpó Facebook wà. Ẹ̀yin talẹ́ rẹbẹ, ọyẹ́ máa kọjá lọ sójú òpó Facebook West Radio. Ẹ̀yẹ kàn tẹ West Radio 893 FM. Tẹ́ ẹ bá ti tẹ̀ síbẹ̀ ketekete náà lẹ́ẹ̀mọ wù mí. Live and direct. Ẹ máa lọ sójú òpó òun, ẹ máa fọ́lò rẹ̀.
1: Mo mọ kinní kan Àkàndé nípele yìí.
0: Wálé Adéoyè mi tiẹ̀ tí ìdí gan tó yẹ pé gbogbo ilẹ̀ ti ń rọ́ gírígírí. Pé mo kàn ti ra pósìtì graphics yẹn lásán, àwọn èèyàn ti lọ bò ó.
1: Ọmọ gàgbọ́. Wọ́n
0: ti tètè lọ fọ́lò West Radio pàápàá.
1: Ọ̀rọ̀ wọn ti dà.
0: Wípé bọ̀bọ́ ètò ti balẹ̀ bàgẹ̀ sí West Radio.
1: Ìgbàsẹ́ àwọn eléyìí ni.
0: Ẹ sọ fún wọn pé pàṣọ ọ̀kọrin bẹ̀ yẹn mọ́ ibi ni pàṣọ tọrin iṣẹ́ sí báyìí. Ibi títáyé kọ́rẹ́ǹsì torin iṣẹ́ sí rèé o.
1: Ṣẹ́rí, ìtumọ̀ yẹn ni pé bẹ forí ṣe márùn-ún ṣe tó jẹ́ kìkì wúrà. Eléyìí ni ò ní gbà pé ẹ máa ṣe nǹkan.
0: Wàá ní kí ló ṣe kí tiẹ̀ ní kí ni tó ṣe gan-an kí ni kí tiẹ̀ sí nǹkan kan. Ṣé báwa la wà nídìí oro tóro fi ń ké? Àwa làwa ń pọ́n wọlé táyé fi ń pọ́n wọlé. Ọlọ́run ọba mi òkè náà ló ní kọ́ mọ rí bẹ́ẹ̀. Ibi tí Wálé Adéoyè bá ti kalẹ̀ kà sí àgbáríkà ti wọ̀ bẹ̀ ni. Ní tàyín jẹ àlùbáríkà ti wọ West Radio, ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, ó tún àlùbáríkà tún wá kún àlùbáríkà sí. Wálé Adéoyè.

0: báyìí kẹ́yìn kan máa tẹ alẹ́ rẹbẹ síbẹ̀ alẹ́ rẹbẹ alẹ́ rẹbẹ ẹ máa tẹ alẹ́ rẹbẹ síbẹ̀. Màá ṣe àlùjọ yẹn lẹ̀ láìpẹ́ yìí. Lójú òpó Facebook yẹn West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page.
1: Ṣayé inú ogun tí
0: a. Ẹ lọ máa fọ́lù Facebook yẹn pápá báyìí. Kẹ̀sì máa lọ tẹ alẹ́ rẹbẹ síbẹ̀. Ẹ ti mọ̀ bá ṣe máa ṣe wípé ẹ̀yin ti tèmi ẹ̀yin títa alẹ́ rẹbẹ á máa kàn síra wa. Abala mẹ́ta náà lètò yìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ abala mẹ́ta náà ló kó sínú tó fú kẹ́kẹ́kẹ́. Abala mọ́ gọrẹ oná ẹ̀ láfi láǹfààní láti máa fi bẹ̀rẹ̀ níbi tá a ti máa láǹfààní àti máa ṣíra wa létí. A máa ń gbéra wa débẹ̀ tán yányán. Níbi tá a ti ní gbà kí wọ́n fi 6 jẹ́ 9 mọ́ wa lọ́wọ́ kí wọ́n mọ́ fi ké jẹ́ Q. Ẹ mọ́ gbàgbé sọ́ṣọ́ rí níbi tá a ti máa ń ju àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí rí tọ́pa ẹ̀ lẹ́rìn-ín níbi tá a ti gọra yín tàbí nǹkan kan tọ́kàn ṣẹlẹ̀ nígbà yẹn. Títa alẹ́ tòní tó máa lágbára o ẹ ti mọ Wálé Adéoyè pé mi ò kì í fún yín níṣà. Ẹ sì mọ́ gbàgbé abala ibi a ti ń ṣe Yorùbá bọ̀ wọ́n níbi a ti ń ṣe náà láti ń gbẹnu sí níbi tá a ti máa gbẹnu sí dáadáa. Àwọn èèyàn yín wo lẹ ti rí ti pẹ́ àwọn èèyàn yín wo lẹjọ lọ skul ẹ̀wọ̀n wo lẹjọ gbélé àwọn wo lẹjọ kọ́sẹ́ bí ẹni tẹ̀yìn àti ẹ ti jọ dí ọ̀rẹ́ rí ṣùgbọ́n fùdíkà àbí méjì tẹ́ ẹ̀ tó padà rí mọ́. Abala bí a ti ń ṣe náà lẹ́tí láǹfààní láti bèrè rẹ̀. Á gbéra wa débẹ̀ dáadáa lálẹ́
1: yìí.
0: Bóyá já lọ. Táyé já lọ. Ibi a ti ń ṣe yẹn gangan náà lẹ́tí láǹfààní láti máa ṣe bẹ́ẹ̀.
1: Àtàwọn tó jẹ́
0: ọ̀rọ̀. Lórúkọ gbogbo àwọn tá àjọ ṣe lónìí tí gbogbo ẹ̀ ó fi dùn tí ó fi kán sínú. Lórúkọ aláṣẹ àti ìgbìmọ̀ iléeṣẹ́ West Radio 89.3 FM tó kalẹ̀ kà sílẹ̀ Ìbàdàn ìyẹn ní Aláàfin Àfẹ́níò. Lórúkọ màmá wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí lágbára ọlọ́run kò ní bàjẹ́ fún yín kò ní tán fún yín iléeṣẹ́ yìí wọn ò ní lù ń gbàjọ. Wálé Adéoyè dídé tí mo dé yìí ẹ mọ̀ sí dáadáa. Lórúkọ ọ̀gá àgbà fún ìkànnì tá a wà yìí. Ọ̀gá wa Ayọ̀ ọ̀gá wa Ayọ̀.
1: Ọ̀tá ọkọ fi àdùn padà kan.
0: Ọ̀gá dáadáa ọ̀gá alálùbáríkà tó mọṣẹ́ ọ̀gá tó mọ tí ń ṣe dáadáa ni ọ̀gá tó jẹ́ wípé ó yàtọ̀ sí wọn ó yàtọ̀ sí gbàǹtú ẹ̀yọ́. Ayọ̀ Emmanuel Ujo lórúkọ ẹnjiníà tí ń bá mi tẹ̀ẹ́tẹ́ fi ń láǹfààní láti mọ gbọ́mi dáadáa lálẹ́ ti tòní. Bébà filẹ̀ sa Adélérè.
1: Ọlọ́run máa bọ̀ dá lọ́rọ̀ sọ.
0: Ẹ jẹ́ nǹkan kan ṣe orin ilẹ̀ fún yín dáadáa.

0: ẹjẹ́ kí n ti ẹ̀ kọ́kọ́ gbóhùn ẹ̀yin èèyàn tiwa gangan nílé náà. ẹ̀yin ti kàn nìyí. ẹ̀yin ta lẹ́ rẹ̀ bẹ connection.
1: bọ́lá ń ṣe dáhà lọ́kùnrin.
0: ẹjẹ́ àti ẹ̀ kọ́kọ́ kíra wa ká ti ẹ̀ kọ́kọ́ kíra wa ná. 0916-893-1000 tàbí 0915-3-4893 0915-333-4893 nọmba tó wọ bítàrà ni ẹ mọ lódò ẹbí recharge card o tàbí kẹyìn ó gbọ sórí eléyìí 0911-3-4893 0911-3-4893 nọmba tó wọlé tààrà sí kàn yìí náà ni west radio 89.3 fm ẹ fi àjá kọ́kọ́ kíra wa ná ẹ kú àtàárọ̀.

0: a ku ode oni orisirisi ode ibikan gba bikan bo si bikan bikan la wa na gba de bi gbe kan san jara won ni todun ba tin pari lo bayi party mo ko lu party ni nile ibadan ke se ibadan nikan la tin se party o
1: bolo se da wa lokun ayato sibo se da wa lobirin won yato si wa
0: ẹ̀mọ́ gbàgbé lójú òpó Facebook wa o. West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Ẹ ti rí mi ń bẹ̀ ẹ náà ní kẹ́ lọ fọ́lù. Ẹ lọ mọ́ fọ́lù rẹ̀ báyìí kẹ́ẹ̀dẹ̀ máa fi kọ́mẹ̀tì síbẹ̀.
1: Àwọn ọkùnrin pè mí sọ̀rọ̀ bá wọn sára yé pé kí n sọ̀rọ̀. Àwọn obìnrin pè mí sọ̀rọ̀ bá wọn sára yé pé kí n sọ̀rọ̀. Wọ́n ní ṣe táwọn ọ̀ràn mi ní kí kí n jọwọ́ kí n bá wọn jẹ́. Èyí tí mo bá sọ làbọ̀rọ̀ tí mo bá sọ. Táyé ṣùgbọ́n tọkùnrin kò bá.

0: ọ̀pọ̀lọpọ̀ ìjà ní sẹlẹ̀. Ẹ̀lú ẹ kalẹ̀ o.
1: Ẹ̀lú ẹ kalẹ̀.
0: Yes, ma.
1: Ẹ ra kú kẹ̀lé
0: o. Orúkọ yín àti bí ẹ ti ń pé o.
1: Orúkọ mi ni Oyegori láti Ìbàdàn.
0: Níbo ń bàdàn Ìbàdàn fẹ́? Níbo ń bàdàn lẹ́tí pé?
1: Láti
0: òde. Òde tí mo bẹ̀ sóje ìgósùn àbójé.
1: Ẹlẹ́wà.
0: Ẹ ní gọ́kù yìí ìyá yìí.
1: Ẹ̀mí Olúwa.
0: Ọyá sọ́mọ Ìbàdàn lẹ́yìn náà.
1: Ọmọ Ìbàdàn gidi.
0: Ìjẹ́ yìí náà tiẹ̀ láǹfààní àti tiẹ̀ gbọ́gbé agbóǹgbà náà. Àbí bó ni ẹ̀yin ò tiẹ̀ ẹ̀ gbọ́npẹ̀ǹgbà náà ni.
1: Agbágbòrò díẹ̀ bàbá.
0: Agbágbòrò díẹ̀. Bí àwọn àdúgbò wo lẹ ti ṣe fàájì gbà.
1: Ó kọjá bẹ́ẹ̀. Èmi ni kọ́ńfọ̀tò.
0: Bẹ̀rẹ̀.
1: Nǹkan kan. Bí wọ́n bá ti bẹ̀rẹ̀ jọ́ǹpù báyìí, tán bá lé lé ìtọ́fẹ́ ti jọ́ǹpù báyìí. À ń lọ nu. Àbáwá dé kán máa nà wá o.
0: Ẹ wá lè dé kẹwàá jẹgba rẹ̀ kọ̀ káyé.
1: Bíbí.
0: Olóhùn. Làbí
1: gan-an ó dì lágbè délé padà. Bí wọ́n bá ti ń lé àgbàṣẹ́ lẹ́gò.
0: Lóde tí èsì.
1: Ọba bíbí dọ́kẹ̀ sàtáwọn òbí wa bá rí tọ́lá ti búrẹ́ tí wọ́n bá ní òdìbó lélé. Ọkọ̀ ìjà bẹ́ẹ̀.
0: Òde ń sì rí wọn àpè sí o ẹ̀kan lọ.
1: Wọ́n ti àti wọ́n ti àti.
0: Ẹ mẹ́rin tí sẹ̀nẹ̀wò.
1: Tùǹgbà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tùǹgbà la lọ gbà.
0: Àríyá yẹn ní tùǹgbà. Ẹ ní gbọ́gbó yé ya mi. Ìbàdàn mọ̀ dùn
1: o.
0: Ọlọ́run
1: wà lọ. Ó dùn tí èdè kéke. Padà bíi pé ká tún padà sí ayé ìgbà yẹn. Àmọ́ kò tẹ́ ṣe mọ́.
0: A padà bẹ́ o. Kí ni ẹ̀yin àjẹrú ayé bá ń jẹ́ dùn à? A padà bẹ́ o. Àní parí àpàdà bo.
1: Confirm
0: ni.
1: Wàláì.
0: Bí àwọn àdúgbò gbẹ̀ngbà tẹ̀yìn ṣe patí mu. Ẹ wo ẹmọ tí ẹ̀jẹ̀ tún dá mi ilẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ ń padà ń padà tún mú àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n jàn mọ́ líle ńgbà náà. Tí wọ́n ṣe ń pẹ́ ni ẹ mọ̀ wọ̀rì.
1: Kódà
0: a sọ dọ́dọ̀.
1: Ìgbà mi ò lè dáwọn ẹ̀gbọ́n wa ni ó sì máa làwọn ẹ̀gbọ́n wa ọkùnrin ó lè dáwọn wọn lọ bàtí ká tẹ̀lé.
0: Ìyálẹ̀mọ̀.
1: Ibi tí wọ́n bá ti ń jà sóbìnrin lójú agbègbè lágbó ti gàrú.
0: Gbogbo ìbá
1: lọ. Ọ̀tọ̀lẹ́ tó gbóbìnrin wa ọ̀tọ̀lẹ́ ti bá jó.
0: Kò gbóge wa. Kò gbóge wa. Ọbẹ̀ gbóge lọ.
1: Ọbẹ̀ gbóge lọ.
0: Gbogbo tó ń dá ìfẹ́ tí ibi tí mo bá tún gbé màmá lọ yìí odidi ètò kan ni lọ́tọ̀ tá a wáyè tún fihàn lẹ̀ gan. Àwọn ẹ̀gbọ́n wa tẹ́ jẹ́ ọmọ líle ńgbà náà lọ́hùn kódà tún sọ̀rọ̀ dọ́dọ̀ ẹ̀gbọ́n wa mú fo lóṣogbo.
2: Adógo mọ
0: o. Gbogbo ẹ̀ náà ṣe tí ì bá ṣe pé kọ́ lọ́hún ṣàánú. Gbogbo àwọn tí wọ́n jọ ṣe kékeré ńgbà náà lọ́hùn ìsàmọ̀ bí ṣe ṣe. Ṣé gbé wọn wá gan live and direct. Wọ́n wá sọ bí ẹ̀ sì jọ dá ẹ̀ sì lọ́jọ́ mú gbòòrò dùn gbà náà. Àgbẹ̀dọ̀ sọ pé tí wọ́n jọ lọ dà wọ́n patí kan rú.
2: Gbogbo tó ń dẹ́kọ́ ni wúrà lóko.
0: Ẹ mọ́ gbàgbé tá aago mẹ́wàá àbọ̀ tó bá ti lù. A lọ sí abala ibi a ti ń ṣe.
2: Gbogbo tó ń dẹ́kọ́ ni wúrà
0: lóko. Àwọn èèyàn yín wo lẹ́jọ́ ṣe kékeré rí ẹjọ́ ẹjọ́ lọ skul ni ẹjọ́ kọ́sẹ́ǹbì kan náà. Àbẹ́ ẹjọ́ gbàdúgbò ẹjọ́ ní àjọ relationship tó tàìsí gan. Ilé tí wàá di ọ̀rẹ́ ọ̀rẹ́ tí ń dẹbí.
2: Adógo mọ Adógo mọ.
0: A ṣàwárí wọn lálẹ́ tòní o.
2: Ẹ
0: pè wọlé tó bá di àsìkò yẹn. Láti bèrè wọn. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
3: Ilé ẹ̀ka alẹ́ sà.
0: Yes sir.
3: Ẹ pé ètò.
0: Ọlọ́run ni mò ń to nǹkan rẹ̀ bàbá.
3: Orúkọ mi ni Ọ̀kẹ́ Owó láti Àpáta.
0: Ọ̀kẹ́ Owó láti Àpáta Ọ̀kẹ́ jọgbọjọgbọ.
3: Ṣé rí iṣẹ́ dálẹ̀ lálẹ́ ọ̀rọ̀ ńlá ni?
0: Tí sọ̀rọ̀ kéke.
3: Wọ́n tó bá fẹ́ lọ patí ìgbà yẹn wàá kọ́kọ́ rù dáadáa kó tó ti kú lọ.
0: Onídìíra ni.
3: Kò kì í ṣe kò kì í ṣe pé bá wàá gbéra nítorí a mo fẹ́ lọ báyìí dàbí ìṣe. Ó bẹ̀rẹ̀ pa kan lọ sí gbogbo ìgbà yẹn. Ẹyẹ márùn lè lọ níbẹ̀ pé bóyá ọjọ́ kan ọjọ́ kẹta lẹ́bùn mọ́ irú ìlà
0: yín.
3: Láíláí.
0: Ẹ lè kó bàtà méjì kú òlé ká ẹ mọ̀ wọ̀ kankan bọ̀.
3: Wò wọ́n tó bá tó rí bàtà wọ̀ wálé kódà. Àjẹ́ wípé rí àjọ ẹ̀. gbogbonu be gadi lare mo gbogbonu be la ma fo
0: eyin na gbogbo are mo be ri pe ari are mo te Saint Peter ba Saint Peter
3: je ni
0: George Aje
3: abaja ati koloko lo si
0: olopo meta
3: olopo meta
0: ah egboro ni yi wa lai ah gbogbo adugbo mi le nda ko mo di aje olodi aje o ah, and you know, party will allow long banner to be what done re for Walla.
3: Your party will never dawa land. Our boys now know to let you pay. That do go up. And it could be what I do. I come out like a
0: little. We don't do it. We only saw
3: a little bit of a party to do it.
0: Ah,
3: oh, so no. What is you do? Etima, what do you wire generator? You ya, your wire generator, your wire speaker. We don't wear down like you. When somebody did you put about to prove I
0: you velocity, man, see. Sugar, a polo, a castle, till and tolong, a polo party, ten man, same man, if you wake pain.
3: Ah. Wa fi we pe wa ke
0: ayojuro
3: ayojuro ti o
0: ayojuro
3: ti o ologun
0: ah ayojuro le ko e to bota e ma gbeku
2: adogo
0: ni abala sosiori ti gba pajulo fawon olorin John nkankan yen opo gan o
2: laye bowo ba ku ko bo kan lowo mi
0: se mo yi pe ati mu kankan nu egbelegbe gan tin benle tin ben waju.

0: ọ̀pọ̀lọpọ̀ nǹkan láǹfààní láti tọwọ́ bọ̀, ẹ má jẹ́ ń lé lẹ̀ torí àwọn àjíkọ́lẹ̀.
1: Ìyá aládì ò sí ilé o.
0: Ẹ mọ̀ wípé ẹni tá a fi rán ọ yàtọ̀ sí àwòkọ́ṣe.
1: Ìyá aládì.
0: Ẹ mọ́ gbàgbé pé tọ́ba ti dago mẹ́wàá àbọ̀, a lọ sí abala ibi tá a ti ń ṣe, ibi a ti ń ṣe la ti ń jẹ. Pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí tẹ́ ẹ mọ́ ń pè wá ní gbogbo ìgbà, ó yẹ ká mọ ní nǹkan kan tá a mọ dá padà fẹ́yìn náà.
1: Ìdílé.
0: Bá a tiẹ̀ lówó tá a fún yín, tá a nírẹsì tá a fún yín, tá a lásọ tá a fún yín. Ṣùgbọ́n àwọn tọ́ba ẹ̀kẹ́yìn náà jẹ láǹfààní lára wọn ẹ jẹ́. Ta lẹni tẹ́ ẹ ti rí ti pẹ́ tẹ́ ẹjọ́ kàwé ni ẹjọ́ lọ skúù àbẹ́jọ́ ṣe kékeré. Ẹjọ́ gbàdúgbò ṣùgbọ́n fúndì kan àbí méjì bóyá ẹ̀kan ti depart ẹ ti separate láwọn àárín kan lẹ̀ bá ríra mọ́ ẹ̀sìn ní nọ́mbà rẹ̀. Lórí rédíò yìí nìkan ni ẹ̀yin náà wò pé wọ́n ti ń pè lọ́nà tó jìn àti ibi tó súnmọ́ wa gan.
1: Ìyá aládì kò sílé
0: àkọ́bẹ̀. Ẹ lo àǹfààní yìí láti bèrè onítọ̀hún. A máa mọ̀ ju àwọn ìbéèrè kan sí yín tí ọmọ jẹ́ atọ́nà láti fi rí onítọ̀hún gangan. Lára rẹ̀ ni wípé kí lorúkọ yín, ibo lẹ ti jọ pàdé nígbà náà lọ́hùn-ún? Ṣé ẹjọ́ lọ skúù ni, ilé ìwé wo lẹ lọ, ọdún wo ni ẹjọ́ kúrò ní lẹjọ́ ṣetán? Torí àwọn tí wọ́n bá tẹ ẹjọ́ lọ sí skúù, ó lè ṣeéṣe kí wọ́n máa gbọ́ wa live and direct báyìí. Ẹ sọ̀sọ́ ni mú ẹni yẹn ti ń jẹ́ nígbà náà lọ́hùn-ún. Lọ́ra lè rí lára àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí ọmọ tẹ́mọ fámìlì yẹn gangan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Wálé Adéoyè ni mo ti ṣe àwárí wọn gan, tí mo sì ti láǹfààní láti connect wọn papọ̀. Ẹ sọ orúkọ onítọ̀hún lórí rédíò báyìí. O lè ṣeéṣe kọ́ jẹ́ pé ẹ̀gbọ́n tàbá búrò onítọ̀hún tàbí mọ̀lẹ́bí rẹ̀ ni ọmọ gbọ́ wa báyìí. Ẹ láǹfààní láti pè wọlé láìpẹ́ láì jìnà. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣé báyìí ná, ẹ jẹ́ kí n pa orin yìí dà kí n lọ sọ́dọ̀ Alhaji Sikiru Ayinde barista yìí kí n jùlẹ̀ fún ká torí kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ olórin Ìbàdàn náà tá à ní dárúkọ wọn.

0: Fasu Guanan Lassi, the Adi. Mala Gondon Kuli, Sai, Walai, Turikau.
1: Ṣeun ọlá di púpọ̀ láti gbárí mú lójú òpó Facebook ẹ ṣeun àrọ́wọ́ yín. Bẹ́ẹ̀ ṣe ń wo yẹn mo bá wa ṣẹ́ rẹ̀ dáadáa. Abala ibi àti ṣe náà ládé yìí yóò bá bọ̀ wọ́n níbi àti ṣe láti jẹ o. Taalẹ̀ ti rí ti pẹ́ taalẹ̀ ń wá.
0: Má jẹ́sẹ̀ ní sọ̀rọ̀ mọ̀
1: bẹ́ẹ̀. Ta ni ọ̀rẹ́ yín tàbí ojúlùmọ̀ yín tẹ̀yìn àti ẹ̀ tijọ́ ní àjọṣepọ̀ tó gbọngbọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n fún ìdí kan tàbí méjì ẹ yára nípa tara ni
0: ẹ
1: yára nípa tẹ̀mí.
0: Ẹ
1: pè wọlé láti bèrè onítọ̀hún.
0: Ẹ
1: rí pé ibi àti pé abala ń ibi àti ṣe la pè é. Ibi àti ṣe la ti ń jẹ. Tẹ́lẹ̀ lọ́mọ láǹfààní láti mọ ẹgbẹ́ tọ̀hún gan ẹ ti ẹ̀ ti ṣáàṣì fún lórí Facebook gan tẹ́ ẹ̀ ti ẹ̀ gbúrò rẹ̀ di sìn. Bọ́yẹ̀ sì jọ ṣiṣẹ́ papọ̀ nílé iṣẹ́ kan nígbà náà ṣùgbọ́n tẹ́ ẹ̀ láǹfààní láti ríra mọ́. Àbí ó ti ẹ̀ ti ní bìkan tẹ́yìn àti ẹ̀ fún àpẹẹrẹ bọ́yẹ̀ jọ kọ́ṣẹ́ bìkan náà ẹ̀yìn wá ń tẹ̀síwájú òun ọ̀ padà tẹ̀síwájú mọ́ bóyá òun ti kú ò. Níbi tí ẹ ti jọ kọ́ṣẹ́ yẹn lẹ bá ríra mọ́. 0916-893-1000. Nọ́mbà tó wọlé tààrà sí ojú òpó wa níbí nìyẹn. Tàbí 0915-3-4-8-9-3. Ẹ sì lè pè sórí eléyìí 0911-3-4-8-9-3.
0: Ilé ti ya ilé sí kírú.
1: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀ka alẹ́ sàn.
1: Ẹ̀ka alẹ́ máa orúkọ yín àti bí ẹ ti ń pè wá o.
2: Mrs.
1: Akinola láti New Garage. Ta lè ń wá?
2: Ọ̀rẹ́ mi láti ẹni mi.
1: Mami wa ẹmọ tó ṣẹlẹ̀ bí ìbéèrè mi tí mo bá ń bi léèrè ní ọ̀jẹ̀ ká rí onítọ̀hún kí lorúkọ ẹni tẹ̀ ń wá ta lẹ̀ ń wá gan.
2: Fátímọ̀ Sàkà ìgbà yẹn ọmọ òkú ni ibẹ̀ ọmọ gbé lọ́jọ́.
1: Ẹ mọ̀ gbọ́mà Fátímọ̀ Sàkà lorúkọ wọn tí ẹ ń jẹ́ ní skul gbà náà àbí. Skul wo lẹjọ lọ?
2: Army Children's School.
1: Ni Mọ́kọ́lá àbí?
2: Bẹ́ẹ̀ni.
1: Mọ́kọ́lá ọdún wo lẹjọ jáde?
2: Ní ìgbà yẹn secondary school ní 1990. Bẹ́ẹ̀ni òun lọ onírèké secondary school.
1: À ń gbọ́ yín sà má.
2: Sọ ìgbà yẹn èmi wá sí káàdì àǹfààní èmi lọ sí People's Gate Grammar School.
1: Ok.
2: Bẹ́ẹ̀
1: ṣe ríra mọ́. Nígbà náà nígbà tí Sister Fátímọ̀ Sàkà tí ẹjọ́ ń lọ sí skul gbà náà bí ibo area bo ni wọ́n ń gbé ngbà náà?
2: Òkè tùnú
1: ni wọ́n ń gbé. Ẹjẹ́ tí ẹ lè dárúkọ bóyá bí àbúrò tàbí ẹ̀gbọ́n tẹ mọ̀mọ́ wọn gbà náà tí gẹ́gẹ́ bí ọmọdé tí bóyá wọ́n mọ wá bá wọn skul tẹ́jọ́ máa lọ lé nǹkan gbà náà.
2: Àwọn tí mo lọ ìgbà tí wọ́n máa fi lọ sí ìtẹ̀gbẹ́gbẹ́ wọn ti kúrò bí ẹ̀dùn ni a máa ní
1: ẹ̀dùn. Mọ̀kànfẹ́kẹ́ ẹ dárúkọ bóyá bí àbúrò tàbí àwọn tẹ́ mọ̀mọ́ wọn gbà yẹn ni.
2: Yẹmi àti Ramọ́tà nígbà yẹn.
1: Yẹmi àti Ramọ́tà yẹn ṣé àbúrò wọn gangan ni wọ́n ṣe family
2: cousin
1: ni wọ́n. Ok. Sàkà yẹn lorúkọ dádì wọn. Nígbà tí ẹjọ́ wà ń gbà náà ọmọ ìlú wo ni wọ́n yàbẹ́ sọ̀rọ̀ bíbẹ̀ ọmọ ìbàdàn ni wọ́n.
2: Ọmọ òpó
1: àárí wọn alẹ́ ìgan láàrí wọn ẹ̀yìn ọmọ òpó ni wọ́n nílẹ̀ Ìbàdàn.
2: Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ẹgbẹ́ yẹn sọ lálẹ́ ó tún jẹ́ kí n rántí ìgbà yẹn òun gùdù gan nínú.
1: Nínú kí
2: ni? Nínú Mad. Nínú Yorùbá wọ́n wá ní kó nọ́ mi pé wọ́n ti ná gbogbo ọmọ kíláàsì nígbà yẹn. Kò torí pàdé ọjọ́ bẹ́ẹ̀ sí. o wa ku ko na mi ko ba na mi teacher tu mu wa tu no no no no no aniro abiga teacher be na wa reje
1: eje ka fi yen le tori ijoba asiko tori elomi na tun pe lowo eyin fun anfani awon ti won gbo wa papa julo eyin te ba je omo opo opo iyosa ti e mo family kan ti won pe ni saka eyin papa julo awon family saka omo yin kan toruko won je Fatima ti won lo si Army Children School Makola oni ore won kan biri won toruko re nje Akinola Akinola kini o meyin si ngba na ma
2: oni gba yen gba ti mo ti mari ni mo nja la ade yemi ni
1: Aderonke Adeyemi oda Tony Aderonke okay Adeyemi oda ore re kan toruko re nje Aderonke Adeyemi lo nbere re wi pe awon ti ri ti pe ki se pe boya won je yin lowo tabi pe e fe folopa gbe won o abi
2: rara igba yen second name o tun man je taiwo cheese ni nigba yen
1: okay won tun je taiwo ah igbogbo bi ta ba ti ri enu injo ti e ni alaje kan ti en pe won gba na lohun nigba te wa school
2: ti la papa
1: nje won ni alias bi abi alias kan te mo pe won gba na
2: no,
1: rara sir. Eyin ko nje yin na ni alias ngba na.
2: Ah,
1: ore re kan toruko re je Aderunke Ade Yemi na lo nbere re o. Ejo gbogbo eyin te ba je te ba mo family tabi enikan to je ore yin to je pe so ni mu ti e na je saka to wa je ko mo opo ni ejo e ba wa ma e pe number yin le kan soso pere fanfani awon ti ba mo yin e wa da kun tori Olorun en to ba pe yin wi pe eyin lati west radio ati ba yin ri en te nwa e send owo e ki gbe ole lori o west radio na yan kankan pe e send card tabi owo si yan o ti yin o ni ta e pe number yin le kan soso ka awon ti mo family saka ki won lo anfani lati pe yin leyin eto oya
2: 070 63 63 90 43 30
1: Eshun lagbara Olorun e ri won layo atalafia e ni ri won loku lagbara Olorun
2: Eshun sare no mi dun
1: gba e se gan pe ma de tun gbe mi elu e kale o
3: elu e kale o
1: e kale ma o
3: Mrs. Olaniyan lati Iworo
1: Mrs. Olaniyan lati Iworo ta le nwa
3: Simon, wa se eyan kan mode fa
1: eyan kan pere ti to eyan kan tori ijoba asiko be se pe wa lo number keji tin ring bi bayi
3: pada ora mi Simon wa iya comfort ni mo je
1: e ma gbo ma oruko wo ni iya comfort mo yin si
3: iya na la mo npera wa kese
1: iya kini iya
3: ti dagba na iya comfort ni first born won
1: iya kile yin je ma tan
3: mo
1: yin si
3: emi nje ya dada ohun mo mi si ya dada ngba na
1: dada ka lwa
3: ti wa
1: le iya comfort le yin wa
3: iya comfort mo wa